0: we know they predict our future. We dey shape them. Make we help you shape your own. For more story, rush go www.accesspensions.ng or call our telephone on top 0209-461-3333. Access Pensions. Future shaping.
1: Mọ̀ lókútù pẹ́bẹ́ àdìó ta ń làwọn mọ̀ọ́lù tí ń rìn káàkiri láì lórí sùn yìí níbi ayé lajúdé yìí káwọn kó tó máa da mọ̀ọ́lù káàkiri ìgboro kó mọ̀ọ́lù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́tẹ̀ dórí mọ̀ọ́lù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti mọ̀ọ́lù àtẹni ni mọ̀ọ́lù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtẹ̀yàn tá a wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbá kí rìn mú mi kíkan ẹ̀yẹ dà mọ́ọ́lù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.

0: 32 FM, 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyìí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707 460 3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀.

0: after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
1: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
3: Ètò ìdìbò 2027 wọlé wẹ́rẹ́ ní gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bá pé birikutọ wípé àti gbẹ́po wa sì ti gbọ́mi wò. Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA Gboyè Àtàfi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣàjẹmáyé, àwọn èèyàn ibẹ̀ kì í ṣàtẹ̀mẹ́rẹ̀. Bàbá wa ń sọ̀rọ̀ adarí tó perégedé fi gbọ̀rọ̀ jẹ̀ka. Tí ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ sì jẹ́ lógún. Aha ló mojú da ẹmu, ìgbà ló mojú àti gọ̀pẹ́. Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè Solution 2027 ló mẹ̀tọ́ mẹ̀tọ́ láti ṣèlú gẹ́gẹ́ bí gómìnà tí mò kó tó ètò ìṣèjọba ó fi kárí ilé kárí oko. Lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC, ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́. Olóyè Adégbòyìgá Ọ̀nà Àbáyọ 2027 ó sọgbọ́dilé. Solutions 2027 ó sàtàndọ́jà. Gboyè Àtà ó sọgbẹ́dìgboro. Kẹkùnlé ọgbọ́ kó sọ fótókó. Nínú ètò ìdìbò 2027, Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA ni ẹ já tẹ̀ka fún. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́bọ̀wọ́ African Democratic Congress ADC. Gboyè Àtà, the man without bitterness, ìbá wọn sòṣèlú ẹ̀tanú. Ìfẹ́ ìlú ní bẹ́ lọ́kàn àyà rẹ̀. Fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027, Olóyè Adégbòyìgá Taofeek Adégòkè FCA ni gómìnà tọ́lọ́run ADC. All right, sunshine.

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹ gíga sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé ìgbésẹ̀ kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bí Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026, ní ti BSB. Ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìnàjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìnàjò ayọ̀. Lo rayo wa nitori po lowo lowo ton ba ntan po rayo wa nitori dukia to po to ni okan o ti balẹ po rayo wa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun tin se da laye na ko laye fin se ni bido ti ba po lara ti gbogbo engine ta se dada ba se be to kose mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan yara re o veniton clean sani ko semu agbanu gbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomode tagba tokunrin to obirin lo le lo oso kunrin so obirin do pepe veniton clean sa at se maradan bi korosin veniton cleanser kikide gbogi ti o lotinu la fi se o tu wa kaakiri le taja ogun jakejado le nigeria a si n wa alagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ileise emi one naturalist care lo se veniton cleanser ohun laye tun lo
1: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Naipos Shopping Complex ní Dojúkọ Coco House. Kẹ́ tún wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Ma wo mi bi mo se fe yin.
3: Mo n bo ka ti 2FM.
4: 32 FM 94.9.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági. Torí bá méjì kọ̀, 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
3: Where did you buy it? CK! Easy, yes, easy.
4: Ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti ka koni e ti ma gbo nipa seed care eni le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba nsoro nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti fi mu ki ayo deun fun ni ṣugbọn ta n wo wi pe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun ṣugbọn won ni enu nikan lati gbọpon lojo ni alejo kan be pelu mi ti won je asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyan ara ile ko kale
5: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCARE application tí ó ń sọ ala ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a wá bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sí ori pe iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí ta fẹ́ máa ra bí sólà ìbátan kankan àtúntà ní CDK àtúwá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún ni nǹkan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
4: wò
5: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbìkan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ́ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀ CDK ò wá ní sọ pé ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba tin download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
4: office nigba to je pe ni epe kakakiri
6: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le ti ma ri office wa e le pe ti mokola yen ti 07074543005 Atoni office ni apata na ninu lepo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ele pe apata si 07074603911 bakona atoni ni Ogumosho ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel Oniyewa ni Alajiki Road Taki Ogumosho ele pe wa si 07074857555
4: Oro le ti gbo wore yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abomi to je pe e tin ro bi pe bo le se se ba oni kina won se bo si ona na re e tele won CD care o di gba kan na e seun
7: CD care there for you
8: oh yeah Ẹṣẹ lo le re sisa iro dede ni to de eto to poju owo ko nilo ayan nu kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan
9: band not on this frequency frequency 32 fm 94.9 after mandatory warning Side effects of listening include smiling for no reason. Forever 94.9. No dull moment.
10: Believe me, I don't
9: mind. No sad vibe. Just 32FM 94.9. Better top. Or happiness. It's got louder, louder, louder.
11: Hello, this is John Bennett from BBC Sports. You're listening to 32FM 94.9.
12: From the hottest gists to the coolest stories.
13: Hook up to the latest on everything entertainment.
14: We know what you want.
15: All my favorite songs.
12: On 32FM, 94.9. After the tactics comes the play.
16: It's Connor, what's he gonna do? Oh!
12: After the play comes the goal.
16: Could be the match winner from Lionel Messi.
12: After the goal comes the uproar. It's sports on 32FM 94.9.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: ọ̀pọ̀ èèyàn ó ti máa wò pé kí n ti àmì ìdánwò láàárọ̀ yìí ibo ló wá gbà wọlé báyìí. Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà à ń tẹ̀ ẹ́ síwájú o. Fẹ́rí 2FM náà ń pé bí.
1: If you want to fire me, fire me make I die.
0: Iṣẹ́ yá lètò yìí. Throwback Thursday. Ajọ́bọ̀ Thursday.

0: ẹni tó mọ̀ ṣe tánú ayé ò sí
1: ọmọ yọ díẹ̀ sẹ́yìn ara fẹ́ sọ
0: ẹni tó mọ̀ ṣe tán nínú ayé kò sí o ẹni tó lè ṣe tánú ayé ò sí ọlọ́run nìkan ló pé o ẹ bá lè gbọ́ mi dáadáa láàárọ̀ yìí ṣùgbọ́n àwọn tó ti jù yàn lọ tí wọ́n ti gba ìpele kan kọjá tán bá ń fún ọ ní ìmọ̀ràn gbọ́ o tán bá ń fún ọ ní ìmọ̀ràn advice gbọ́ o lóòótọ́ lódodo ọ̀tọ̀ọ̀tọ̀ ní ti kálukú kọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́tà tá a kọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa mo ti ń sẹ́ńsọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wa ta bá rò ó dáadáa láàrí wípé hey ibi tí wọ́n ti ń gbà wá mọ̀ràn yìí àwọn ibi tí ń tọ́ka wá sí ó mọ̀ ṣe kókó ṣe pàtàkì kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tí ó lè ṣe tán nú ayé ọlọ́run nìkan ló gbọ́n tán ọlọ́run nìkan ló pé tán ọlọ́run nìkan ló lè ṣe tán nú ayé ẹni tó gbọ́n tán kan ò sí àmọ́ tí a bá ń fọ́ mọ̀ràn gbọ́ o gbọ́ ó ṣe kókó ṣe pàtàkì torí òní kọ́

0: gbọ́n tí ẹ máa ń tọ́ka ẹsí tí ẹ ń pè ọ́ sí àkíyèsí ẹ̀ ẹ̀ ń tí wọ́n lẹ́ ń tẹ̀yìnbó bá fẹ́ràn ní báwí o bàbá ti lè yìn ọ́nà báyìí gbogbo tó bá ṣe ní ọmọ ráìtì lójú ara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ń ṣe rọ̀ǹgì tí ò sì ní mọ̀ gbogbo tó wù ká máa gbé níjọ́ kan á gbé gẹ̀gẹ̀gẹ̀ sí apá ibì kan ẹni tó ń fowó tọ ẹni tó ń fún ọ ní ìmọ̀ràn tó bá bẹ̀rẹ̀ sí ní tó bá tó àsìkò àti máa gbádùn ìwọ ló kọ̀kọ́ gbádùn nǹkan ẹ̀kẹ́ ni wọ́n tó gbádùn ẹ̀ ẹja wò ó àwọn tó bí asáyé àwọn òbí wa kó tó di pé wọ́n ń gbà lọ́wọ́ wa àwa gan ti ń wà òkè dáadáa ẹ kó tó di pé a mọ̀ tọwọ́ bà pò fún wọn báyìí pé mọ́mì ẹ o ẹ gbà báyìí bóyá o ní 50,000 lọ́wọ́ lóòótọ́ ronú kan tiwọn náà pé yẹn fún ìyá náà 20,000 bí o ti try ẹ lọ́mọ tó bá tún ṣe dáadáa látún yọ 20,000 ẹlòmíì yóò tẹ 5,000.
1: kì í mú gbó tá ò bá lọ yí wọn ló.
0: ẹja fún 5,000.
1: wọ̀yọ̀wọ̀yọ̀ o tìbàtà tìbàtà.
0: wọ́n ní lógo bọ̀dá kọ àwọn kankan nù rìn ẹjẹ́ ìyọ orin yẹn ẹjẹ́ ìyọ kí n fi mí sí ẹjẹ́ ìyọ kí n gbá mí sí bọ̀dá kọ àwọn kankan nù rìn wọ́n kọ tó kún ẹjẹ́ ìyọ kí n gbá mí sí kí n ṣọ́ di gbàdàmọ̀ sí kí n yọ ilé kí n gbá mí sí àní dààmú ẹjẹ́ ìyọ eléyìí ẹjẹ́ àjò eléyìí sí eléyìí náà ti pẹ́ díẹ̀.
1: akọrin dé bá tún máa jí wá.
0: àmẹ́ tẹ́tí sí ní tá a jọ ń gbé yẹ̀wò láàárọ̀ yìí tá a jọ ń bára wa sọ. torí ní tó máa ṣèmí àti láǹfààní ni o.
1: eria akọrin dé bá tún máa jí wá.
0: ẹni tó dàgbà ju mímọ̀ lọ ò sí. lẹ́gbọ́n máa rí ìyá arúgbó tó tún máa padà sí sùkú kì wá ṣe inú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n ti mẹ́fun lọ́nìkan ni wọ́n ti ń kọ́ ni mímọ̀.
1: omi ti pẹ́ nìyẹn ṣe rọ́kọ́ pé ló ṣàdínkù yìí ṣe ńlá mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ aláwọ̀ sátìá.
0: ìńtẹ́nìkan mọ̀ tí wo tí ìmọ̀ náà ló fi ń jọ gẹ́ ẹ. ọmọ èkì.

ẹlẹ́ra ṣe jà pàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wál

come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ làá mẹ́yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheater látún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ ká jà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni àfẹ́.

ayọ̀ àtọ́rí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: alubatan rẹsẹ jabata onilu dudun fitunu gbowi apodunu be alusekere onagere tori ba meji ko 32 fm 94.9 lo mudunu baraye
1: 32 FM 94.9
2: Laughter House
1: Orioke Tete Premier Mokola Ibadan
3: to yi la fin ki gbogbo awon eyan wa ton wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni
4: eto igbeyawo laye
5: ajowo eduro na jare
6: bi lo sele
5: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
3: eh ni tuto
5: ka sa so pe o ti ran won abi
3: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
6: e won lo tun je cdk e bayi
3: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
5: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
3: ah lati osu to koja ni mo ti ra won
5: oluso agutan e so wa po
3: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
8: CDK sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
9: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣe bí ṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ tọ ọmọ nìyàn kásì gbẹni afẹrẹ jẹ lọwọ arẹ nìjẹ lẹnu kọ tètè bọọlì kọ ìkànnì 32 fm lòṣùpá àràn káyé 94.9 lọba àwọn ọkàn ni.
10: 32

0: 32 FM 94.9
1: wọ́n ló ń já wa tán ó yá máa já wa níṣò já wa kúrúkúrú já wa yamayama èmi àbáṣà kan tètè paramount king of music mi ò ní nǹkan mi tí mo ti ń gbọ́ báyìí mi tiẹ̀ nìkan mi tí mo ti ń forí mi ro mi tiẹ̀ nìkan mi tí mo ti ń forí mi ṣe mi tiẹ̀ nìkan mi tí mo fẹ́ yí mi ṣe ju pé mo kàn fẹ́ yí mi ṣáà kí ló dé 32 FM 94.9.

0: Ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì dátí 2FM gbogbo
1: olókè. Ẹ wọ́n ní bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀gbọ́n ẹni bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ jíyọ̀ lọ́lẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ gbóhùn lẹ́nu ní èmi ní
0: Ìkànnì àti ká àkiri àgbáyé ṣe bí ṣe wá ni àgbọ́dún ní ètò tó ń pàrọ̀ nù rẹ̀ ká jà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni àfẹ́.

ṣe ń láǹfààní dáadáa gbogbo tí a bá gbọ́ nìkan nìyí tẹ́rẹ́ tayọ̀ ti dùnnú ni pẹ̀lú ara jíjí pípé láì tí ara ẹwọ́ mọ lè láì sí talangana abala àkọ́kọ́ lórí ètò yìí ọ̀la pé ní ìtàn dòwe tá a ti ń ṣe àtúpalẹ̀ àwọn òwe pàápàá jùlọ ìtàn tó bá rọ̀ mọ́ àti pé kínà ló túmọ̀ sí abala kejì ni abala ìwolèwo tó jẹ́ pé ìbéèrè àti ìdáhùn ẹ̀ láǹfààní láti fi mílèrè ìbéèrè tó bá ròyìn lójú a pàbí ayọ̀ àbìdún rẹ̀ a wà fẹ́ iná ní ìbéèrè ẹ sì fi káàdì fà ìpè ẹ fi ṣèfà jẹ. Gbogbo tá a wí lórí ìkúnlẹ̀ gbogbo tá a wí lórí gbogbo èyí tá a wí nìbù yóò ṣẹ. Ọ̀rọ̀ Yorùbá là ń gbéyàwó òun àyín. Orin àgbàlá ń kọ́ àyín kì í ṣe tàwọn ewé. Ṣùgbọ́n tí ewé bó wá jókòó ti àgbà dáadáa yóò wá di ajókòó tàgbà tí òjú pè ránṣẹ́. Lọ́ fi jẹ́ pé ẹni tí ọ̀bá mẹ́ṣẹ́ kọ̀ lọ láàlà kó wulẹ̀ dòó. Bàbá ń jó bàtà nínú àbàtà bàtà bàtà ni ó sì máa ṣe. Ọyẹ́já Múláfẹ́nu wa Búraká máa gbéyàwó èdè báyìí. Àtẹn tó lọ rẹ̀ kó fání gbèrí òkun àtìyàn tó lọ rẹ̀ wo gbódùn gbèrí ọ̀sà. Ǹjẹ́ ẹ̀mẹ̀ ipé ẹ̀yìn ẹ̀yìn báyìí ni wọ́n mọ tẹni àjágbé lọ tiwa. A ti mú bí iṣẹ́ ló fi mú wa lára àfọ́rá pa méjì ló fi rọ̀ wá lọ́rùn. Ọyá ọjẹ́ ká wá ta gbogbo rẹ̀ lẹ̀ ká máa mú lọ́kọ̀ọ̀kan àti èjèèjì ká ṣe pàápàá bí ìgbà tí gbé wiri àti wọ́n bá ń wúre lọ́dọ̀ ọ̀tí à.

náà ni rashid apala àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheatre la tún fi pàdé tọdún ní sí lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tàwánú rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí giosi mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini michigan ló sẹgbẹ́ tẹrù 32 fm laughter fest tọdún ní tó bá padà wáyé tí n bá tún padà wál

0: Not on this frequency. Frequency. 32FM 94.9. After mandatory. Warning. Side effects of listening include smiling for no reason. 32FM 94.9. No dull moment.
1: Believe me, I
0: no sad vibe. Just 32FM 94.9. Turn it up. Or happiness. It's got louder.
2: From the hottest gist to the coolest stories.
3: Hook up to the latest on everything entertainment.
4: We know what you want.
5: All my favorite songs.
2: On 32FM 94.9.
6: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ.

0: Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjọ tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé gbèsè. Kó bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bí Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics lẹ́tọ̀ ìrìnàjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB ìrìnàjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kún mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó àti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìnàjò fọjọ́ pípẹ́. Tí ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 081-0273-8145 àti 080-3242-9497. Online Dynamics. Jẹ́ ọ̀kan nínú alábàṣepọ̀ wọn ìrìnàjò ayọ̀.
1: Gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Dẹ́nìpọ̀ ṣòro 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

0: come on.
1: Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FV Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mi Chin Chin ló sẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà

0: ǹjẹ́ ìwọ jẹ́ olórin ẹ̀mí àbí olórin jùjú kódà tó bá jẹ́ adẹ́rìn pòṣónú ìyẹn comedian tó dẹ̀ fẹ́ ṣe tọ́ ìyẹn ìrìn àjò lọ sórílẹ̀-èdè United Kingdom pẹ̀lú àwọn ọmọ báǹdì ẹ̀ Exet Travels and Tours ti wà níṣẹ́ pẹ́ láti kó yín rìnrìn àjò ọ̀hún torí pé ilé iṣẹ́ tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ẹ má yà sọ́tún ẹ má yà sósì Exet Travels and Tours wà ní kìlómítà 110 àpáta Challenge Road lẹ́gbẹ̀ẹ́ Newstream Event Center Alálùbọ́sà Quarters Ìbàdàn àdírẹ́sì wọn lórílẹ̀-èdè United Kingdom ní 128 City Road London EC1V2NX bóde jẹ́ ọ́fíìsì wọn lórílẹ̀-èdè Canada ni wọ́n wà ní Toronto ẹ lè pè wọ́n lórí nọ́mbà 07033449320 ẹ dẹ̀ lè kàn sí wọn lórí email àdírẹ́sì wọn exettravel260@gmail.com pẹ̀lú Exet Travels and Tours ìrìn àjò sókè òkun ti di rọrùn.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ ta ti tú ẹ fẹ́.
3: So ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ padà sí ìkànnì wa àlejò mi tè ní èmi àti wọn jọ fẹ́ ṣe àtẹ̀tà àti èsì ni mo rò bí ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí àlejò mi láti ìlú United Kingdom ẹ káàsán sáà tẹ bá ń gbọ́ mi ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé lápá ọ̀dọ̀ wa ń bí báyìí over to you sir.
4: Ẹ káàsán sáà ẹ bá mi sọ̀rọ̀ sókè
3: dáadáa sáà.
4: Ẹ káàsán ẹ̀yin ara ilé.
3: Wọ́n ń da yín ló ń sà.
4: Orúkọ tèmi ni Wálé Akinyemiju.
3: Akinyemiju.
4: Bí mo wà ní ìlú United Kingdom.
3: Ẹ̀pẹ̀lẹ́ sà ṣé dáadáa lẹ wà sà ṣàlàáfíà lẹ wà sà.
4: Àlàáfíà ni àwọn ara ilé náà kọ́ ṣàlàáfíà ni gbogbo ní wà.
3: Àlàáfíà lẹ everybody wà sà. Sà.
4: Àtàwọn náà gbọ́ mi.
3: Everybody in fact wọ́n ti ń juwọ́ sí yín gan. Lórí ètò lẹ́yìn kí ni tí ẹ ní gan ní pàtó tẹ̀fẹ́ fún àwa ta wà lápá ọ̀dọ̀ wa ní Naija especially Oyo State Lagos State throughout Nigeria kí ni tẹ̀ ní fún wa gan lọ́sàn-án yìí sá.
4: Ohun tí a ní fún yín lọ́sàn-án yìí ni nípa àti wá sí ìlú United Kingdom.
3: Yes sir.
4: A mọ̀ pé gbọ́ èèyàn máa ń sọ pé health care láti wá tọ́jú àwọn èèyàn ni wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ń ṣe láti wá sí UK. Bọ̀ fún ìgbà díẹ̀ nísìnyí wọ́n rí pé kò sí ààyè yẹn mọ́. Wọ́n wá tún gbé ìgbésẹ̀ mi kalẹ̀ pé kò ń ṣe àwọn tó yẹ pé wọ́n fẹ́ wá tọ́jú èèyàn nìkan ló lè wá sí ìlú òyìnbó tó lè wá sí UK láti wá gbé. Wọ́n wá tún wò pé àwọn èèyàn tó níṣẹ́ ọwọ́. Bí ẹ tún ṣe télọ̀.
3: Ok.
4: Ẹ tún ṣe irun.
3: Ok.
4: Tó ṣe gbẹ àwọn náà lè jẹ àǹfààní ọ̀.
3: Ok.
4: Pàápàá jùlọ àwọn tó bá níṣẹ́ ọwọ́ tó ń pè ní creativity àwọn tó yẹ pé wọ́n lè kọrin.
3: Ok.
4: Àwọn tó yẹ pé comedian ni wọ́n àwọn aláwàdà.
3: Olúwa ṣe mo lè kọrin.
4: Àwọn tó yẹ pé.
3: Mo wà lára.
4: Ẹ tó lùlù gan-an. Iṣẹ́ ńlá gidi ni tó yẹ pé tó lùlù àbẹ tó ń tẹ keyboard.
3: Gbogbo ẹ
4: ó jẹ́ ìyá àlọ́ àtàgbàmọ́lẹ̀
3: mo fẹ́ máa lọ kọ́
4: gángan ẹ tó bá mọ gángan lù dáadáa àǹfààní wà fún wọn ẹ tó bá ń kọrin ó lè kó àwọn báǹdì ẹ̀ dání ó lè kóyàn bíi mẹ́ta mẹ́rin kan wá tọ̀ UK mi ò kàn fẹ́ dárúkọ ni àárọ̀ wọn tó wà ní UK tó yẹ pé ọmọ ìbàdàn gan-an tó ń kọrin ní kinní tó ń rìn tó ṣùgbọ́n tó ń kọ gospel tó yẹ pé ó wà UK at the moment tó ń ṣe tọ̀. So irú yẹn tá bá ṣe ẹni tó ń kọrin ó lè kóyàn méjì mẹ́ta mẹ́rin dání ẹni tó máa bá lulu ẹni tó máa bá gbérin ẹni tó máa bá lu ṣẹ̀kẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà lè ṣe ẹni tó tún máa rán aṣọ tó máa wọ̀ tó ń pè ní costume designer àbí fashion designer àwọn náà lè jẹ àǹfààní ọ̀ pápáparí ẹ ni pé wọ́n tún lè kó family dání o wọ́n lè mọ ọmọ dání wọ́n lè mú ìyàwó dání so kò ń ṣe health care nìkan ló lè mú ọmọ dání even though kò sí health care mọ́.
3: Ok sà ṣé ẹ̀yin ní orí ọ̀fẹ́ láti ranrú àwọn bẹ́ẹ̀ lọ́wọ́ ni sà tó bá fẹ́ wá.
4: Orí ọ̀fẹ́ wà nìkan tó máa ń pè ní COS ní certificate of sponsorship ni pé ok o mo ní ilé iṣẹ́ tó yẹ pé entertainment industry ni mo ní mo lè gba èèyàn pé òkè ẹ wá sí UK o mo fẹ́ sponsor yín kẹ wá ṣe tọ̀.
3: Okay.
4: Má dẹ̀ issue COS fún wọn COS yẹn nìkan tó máa fi lọ apply for visa. COS da ben pe on fe send invitation letter senior but wa pe invitation letter to tu journal invitation letter lo.
3: Okay.
4: COS and it's called certificate of sponsorship.
3: Okay. Ti mo ba gbo yin ye dada yin sir. Eh iru COS yen o wa lowo teyin. Eyin ni lowo.
4: Ani lowo.
3: Okay.
4: A de tun ni sise pelu awon awon sponsor.
3: Okay.
4: Pe ni lowo na. So ta ba re ni to fe se.
3: Okay.
4: Ale o ti wa nle.
3: Okay.
4: And afani to tun wa be ni pe mo se so ni pe o gbe family.
3: Okay.
4: So o le gbe yanju eyan kan lo to je pe won de le sise ton ba de wa de ma ko rin won bo je ni to je pe o ma ransho ni to ba de bi o le wa ona to je pe o na ma ma ba won yan ransho se gbe e to se run na papa ba julo ni pe aten to nbo fun creative aten to wa fun creative o ye ko lukaluku kan ni ise owo dani
3: ba kan ba nbo
4: to ba de bi ati gerun lasan gan is over 10,000 naira 20,000 naira ati gerun okunrin ta ba so pe okay a se conversion e to ba de ni ise owo dani ke to mo bo se gerun te je baba ni to ba ti de bi eni ko ma gerun lo ni
3: oluwa seun esa nibo ni address yin wa ni ibadan tori won daruko ti UK won daruko address yin ni Canada and to nba yin the office is ibadan mu nibo ni won wa ni ilu ibadan sa
4: e to ba mi the office is ibadan mu o wa ni ilu ibadan yen
3: okay
4: o de le so address me fun wa lori afefe o ti so ngba te play jingle yen na to ba
3: ti awon wa won ti wole won ti wole pelu mi kini kan alaye mi te tun fe ki awon ta ba ti wa ri en to se pe ah o ma ni interest o o n fe wa o e jo sa se owo yen o se owo yen o ku se owo to je pe eyan o fe le lo ta gbogbo ko ba be ton o to le ri se sa mo mi pe se owo yen
4: owo ta
3: e le ma le so e ma le so ehn ma ehn oye mi e ma so deyin
4: owo ta ngba opo a de n charge awon eyan pupo
3: okay
4: de kan to se pataki ni pe kan eyan mo pe ise ta n se o je nu pe awa o se oni 419 to ma gbowo eyan sa lo
3: to ma sa lo
4: di ta fi ni address ta fi ni gbogbo ta fi ni office ni e ko se pe a kan lo sori online ta pariwo po ke o lori TikTok e wa se visa wa se gbo ko si yen be
3: okay
4: serious ta de ma fun won
3: genuine
4: to ona to de genuine ni
3: e se sa ese mo mo lore sa mo dupe ma tun ma ba yin so lojo mi eje kin wa ba onku ton wa se oju yin ni ibi bayi eje kin ba won soro e ya e ba mi da lo won gbo sa won gbo sa ese sa o da bo sa yes sa yes sa onku e ba mi sare daruko yin papapa fa won ara ile kede sapejuwe to ba te ni baba ni nkan meni meji te fe fikun e fi address yin le nbi e de fi ero ba re ni soro si awon eyan le ma pe yin sile pelu alaye ti daddy wa se lati United Kingdom
5: e se olotu oruko wa ni Akimoyo Taiwo Ebenezer office wa wa ni Alalubosa quarters
3: e daruko office yin o
5: office wa Eze Travels
3: okay.
5: And Tour
3: okay
5: o wa ni Alalubosa quarters
3: okay
5: kilometer 110 beside New Stream Event Center
3: all right
5: Ibadan
3: okay
5: number one ni 070
3: eba mi fi ara ba le pe daada
5: 070 33 44 9320 070
3: mo gbo
5: 33
3: yes sir
5: 44 9320
3: okay ti awon yin ba wa fe wa ri yin sa
5: beni sa
3: awo mo bi e se nse se teyan yen ba kan wa ko ni idi ko gba form kankan
5: application form wa ton mo gba
3: nkan ti ma
5: application form wa ton mo gba iyen ni wi pe won ti fe darapo mo wa lati ki Eze Travels le sise fun won so won ma wa fill form yen won ma fi passport won le lori
3: okay
5: won wa sign si
3: iru application form yen sir se e kan ko sori table of en teyan ba de pe o ma fe bi awon ti gbon pe won ni si se kan fi le lowo abi a fi owo gba application form
5: owo lo ma fi gba application form
3: okay
5: bo ki se owo kan to po na bi nkan to po rere but owo na ni application form wa ni Eze Travels and Tour
3: okay le kan si e ba mi sapejuwe office yin ke de fi ero ibara eyin obara yin soro ke fi sile ka to jo tata pese
5: e se ma office wa wa ni kilometer 110 ni ojuna apata challenge road
3: okay
5: beside New Stream Event Center Alalubosa quarters Ibadan atu fun afikun ohun ta tun gbe fun enikeni to ba ni ipinu lati lo lu Canada na iyen na wa lowo lowo lowo lowo
3: okay
5: ta tun se fun tourist
3: okay
5: ben ma
3: oya phone number
5: 070 33 44 9320
3: le kan si
5: 070 33 44 9320
3: so eyan ara le oro le ti gbo yen o omo yen ore yen ololufe yen oluwa ye mi si obo bi ri afefe mi nse ri pada lo sile boluwa si nbe temi enbe laye ipade wa di ni ola eyan omo ile ewe te fe wa gba school bag lowo mi e ma gbagbe e wo aso ile ewe yin o 08166 756685 0816675 6685 egbo mi dada o daaro
6: You ready?
7: Rakumidi rukale, egure turashe. Atari ajana kuta yon wamadele da yaka. Toro badi tika gbo safefe. Kamatora

0: music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at Indomie.ng.
1: Good for you.
2: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n bí àbí titun.
3: Màá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
3: Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Hypo.

láàrin Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣẹ́ là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù

Online Dynamics. Ilé-iṣẹ́ akọrin àjọ tó ti gbẹrẹ gẹjí gẹ̀ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbẹ̀gbẹ̀sẹ̀ kó bá wọn rìnrìn àjò. Ó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics létò ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026 ní ti BSB. Ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fi mọ̀ kó mọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ̀ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Up Edition Police Station, Jericho Ibadan. Telephone 08102738145 àti 08032429497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn

0: Great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Taste Indomie, good for you.
2: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you? Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tuntun fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty, original and affordable. Our address nko, number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
3: Òórùn dídùn tó peléke. Kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o.
4: Ìtọ́wò yìí yanrantí. Kí ló wà nú ẹ̀?
3: Adìẹ ló di gidi. Òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles.
4: Bẹ́ẹ̀ ni o. Noodles aládùn ti wa. Èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi. Ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé. Jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
5: Ma wo mi bi mo se fe yin.
6: Mo n gbọ kati 2FM.
7: 32FM 94.9.
8: Káàbọ̀ padà láti ojú ọjọ́ tẹ̀gẹ́ náà lẹ́gbẹ́ láti Kẹ̀nẹ́dẹ́ ní Pòṣónú 32FM 94.9 ní orí òkè téńté Mọ́kọ́lá ní ìlú Ìbàdàn. Krista mú ọkàn lọ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ti.
9: Káàlẹ́ fúre lórí ẹ̀ torí àwọn kan mi ìta pẹ̀kẹ́ ló torí wà náà wáyé òkè tó wà lórí ètò yìí. Ọlọ́run dẹ̀ kẹwàá iléeṣẹ́ àrípò olówó ọjà dáadáa. Agunmowo náà ni. So kókó ibẹ̀ náà ni pé ká má máa bank on individual effort pé àwọn ọmọ yẹn ó ṣe ká máa ní group preparation. Imagine tó ti dé camp láti 1 month. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí Wakama. Wọ́n ti camp, wọ́n ti gba friendly. Kí ló mú coach wa tó ń bọ̀ nílé ta wa? Ṣé wọ́n bí èmi dá nísì kan sọ kí n sọ pé òjò ń rọ̀? Pé mi òjò rọ̀ lóòótọ́ kí tó wọnú ọ́fíìsì sí òjò ń rọ̀ mi wà ní wá sí di program. Ṣó ṣe é gbọ́?
8: A máa bọ̀ ní 30 minutes to go.
9: Ohun tó ṣẹlẹ̀ láyé máa tán fún ní double assignment ni ẹni. Òun ṣiṣẹ́ lamẹ́ríkà, òun ṣiṣẹ́ Nàìjíríà. Torí kí ni? Ṣé èèyàn ti tán láyé ni? Nàìjíríà.
8: Ẹ̀mí mi yẹn arákùnrin coach Super Falcon
9: yìí. Ọmọ Amẹ́ríkà yẹn tán
8: lọ́
9: drop náà ni. So làákà ibẹ̀ ni pé ká múra dọjọ́ ìnáwó kì í ṣojú àjò láàmú eré kan náà. Ó ti kọ́mọ̀ fún Nàìjíríà, ó ti kọ́mọ̀ fún wa. So ibi tá a dé ìsìn ká má ní pé torí òyìnbó tẹ́lòmí ó sọ tẹ́mi tó lè mú mi bínú sọ̀rọ̀ òdì. O ní pé if a team like England could drop at the round of 16 and Nigeria still made it to this level, we are an achiever. Bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọjọ́ yẹn tán fi lose respect wọn. Síwá rúpé ìyànrè ni wọ́n tán fi dọ̀tí wọn. So congratulations to Nigerians, but at the same time àwọn tá a pèlú lórí kán ṣojúṣe wọn. Ẹ tẹ́ ẹ bá ti fífẹ̀ tí ò function. Excuse wo ló fẹ́ fún bàbá tó ní bíbá yìí nísìnyí pé o play role tiẹ̀. Sorry o, kì í ṣe family business o.
8: Ó dá Ẹlẹ́à, ká fi ọ̀rọ̀ ara ilé, ká fi lo ara ilé. Nígbà tí bàbá kalu ẹsẹ̀ ló ti ń ṣe selection gbà yẹn tó pé igọ Tiago àbí kí lorúkọ arákùnrin Brentford tó ń pe gbogbo wọn tí ò pe yọ Pedro Mayorga wá náà là ń pariwo pé kíni sí òdì fẹ́ ṣe bí ẹni tó fẹ́ gbé wéètì fún bàbá ẹ báyìí. Ṣùgbọ́n bàbá náà padà rí pé òun ń ṣe àṣìṣe díẹ̀ láì mú jọ Pedro lọ. Nígbà tó yá la gbọ́ wípé wọ́n ti pè é padà sínú national team. Tinubu dẹ̀ ti ń dùn bóyá yóò dà wọ́n lọ. Ṣùgbọ́n ní ìsìn báyìí wọ́n pé ara rẹ̀ kò yá láti bí àná. Ṣùgbọ́n tó jẹ́ kí n lè sọ̀rọ̀ yìí ni pé ìgbà tí tó jẹ́ olùkọ́ ni wọn Alonso tó ń sọ̀rọ̀ lórí pé àwọn tara wọn yá tó ṣeṣe kí wọ́n lè gbà bọ́ọ̀lù lọ́la kò fi taratara dákọ̀ Juan Pedro gẹ́gẹ́ bí ẹni tí ara rẹ̀ kò le. Èmi ò pé ṣékèṣe pé arákùnrin yìí náà fẹ́ kúkú injúrì yìí ni àbò fẹ́ wò wípé orú tẹ́ ẹ dá mi wọ́n dá yín. Bọ́ bá rí bẹ́ẹ̀ ni ṣé ọmọlúàbí wà ń bẹ̀ tó?
7: pelu bi de mi na ro yin tele tele pe Joao Pedro won ti pe sinu iko agbo je orilede Brazil lo to ri agba bolu yi ko to di mo fe le pe nkan to affect ni sa to lo ni bi performance iko Chelsea te go da ba ni ka ma son pa standout player fu iko Chelsea ni sa to lo ara won ni Joao Pedro wa bo se wa be ni ara won ni Joao Pedro wa to ye pe ti e gan lasan ta ba yo ku ninu bi ti Chelsea de ni sa bo ya won ba tu ko ba tu ju bi ti won wa ni lo to won pada fi lo bi kankan at the end of it ere tun ma gbawe pe o tun ni ifarapa ni sa to lo ya and with that performance to tun pada today omo yi na de tun sha na ni sugar tun je ka wo en tan tun wa mu lo tan tun fi lo replace e pe okay o o gaga lo start out pe ni sa to lo ya re a le ko nkan ti igo ti ago na se lo to pk na fe po ju go to mi sugar ka ma so pe en to fe gbe kegbe pelu eli brotherland ni sa to lo igo ti ago ni sugar ngba to de nu iko ile de brazil leyin fe se won se akoko ele to gba fun iko brazil iyoku bai ori bench lo nje
8: be suma patua
7: ori bench lo nje bo se wa wa lele pe lo to te ba so pe okay friendly o le fe fi mo ye o le fe so pe bo mo pe aro yi laarin ko Chelsea ati Joao Pedro aya meji lo jo wa le pa agba bolu le ninu gbogbo fe so se tan ti gba league le gesi bai agba bolu gbogbo e lo start ye gbogbo awon gbe joko abi nkan olodun won ti ni bai backup fun sugbon ro yi gangan le fe so ko ro iko e laarin ko Chelsea ati Joao Pedro lo wa pe won wu le fe je ko lo and e won na lele re okan ri o ti pada sinu ko ile de Brazil to pe ki friendly match na ile de re ki se boya qualifiers abi nkan lo to sabi a lo so so ninu ninu press conference to so pe for now pe like ko fe si won ti ro pe boya anybody wa out fun ifese to ma wa a je pa agba bolu yi ko si nkan to emi ko le shock emi wa kan pe boya to ba fi le ndi ni ola agba bolu yi ma start won de pada ma ri pe yes plan work laarin ko Chelsea ati Joao Pedro ko se nkan to be yero normal no ba lo ni injury ari awon iko no to ma ni ko won iko ko ni agbara lati stop agba ball pe mo lo represent club e sugbon normal le ri pe okay boyo la yen de won fi le pe okay eja bench sugbon mi ori pon bench Joao Pedro lo la yen ko ji ko Brentford
8: raf
10: atokun
8: seri won ni ile ni abosimi oko bo ba se yi bile bada bili o ba ti dagba mi yen le wa bi bosko ta kan ko soko ti o wule ma gbe be ti o ni lo le mo boya ohun ni nkan ti Joao Pedro wo mi ro pe bi ile Brazil o se ko ni se pe arakunrin yo fe ni bi soro die ni nlulu re to ba lo ile je yugo boya won pa lo find out pe ko si nkan to mu o dabi pe o fe di bo ni pe bo yo ronu pe o ronu bi ele ara pe ngba de ke fi mi si bi tin ti ri nkan be je ta yo ti ri mi e gbe mi si e wa lo re gbe mi si nisin bayi ba gba digital so nipa re nisin international break o ba sile a je pe ngba ba ta to se tan o se tin bo ni won lo ta yen oju wo leyin na fi wo
10: lakokan ko si iko agba bolu kokan te pe orilede Brazil ba kipe lowo ton wa ba to ma so pe boyo won fe fun won gun lagun de pe boyo won ni da won lohun bi nkan ton ti se fun won tele ni o abi nkan ton se fun lowo lowo ba abi pe boya iko sinu ko wa laarin won atoluko ni ko se iko agba bolu te pe Brazil ma kipe lasiko te pe ko ni fe je won to ba ti orilede Brazil ton ba pa agba bolu kan lekan bi emeji no ma fe le download to yin pa mo uruko ti Brazil je ati iso ton ti history to ti wa nbe ati nkan to orilede to Brazil ton ti achieve seyin so ka pa so oja pedo yi bi arakun le ma ru ona meji la le pin si so pe mi rokun olukọ nisin ko je ko yo pa o ni farapa o wa in fact o se se gan ko wa na won list te pe o ma fi gba ifese won se ton fe gba so ko je ko yo pe boya
8: o ma gan to sele je ki n fi omo diyin lenu e si se owo loto omo la le vidi lenu e si se owo mo mi ki n ji oju oja na ki n lo ri ipolowo oja bi melo kan ka pada de kan na de ri bo sunu na le n gbo 32 fm ko kale

gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́nipò Ṣòru 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kétékété ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́ rẹ jẹ lọ́wọ́ arẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni

0: ẹ tọ̀ kí.
1: Lọ́wọ́ bọ́jọ́ ṣe ń rọ̀ báyìí. Kẹ́yìn wá rí àmàlà gbóná. Àtọ́bí àbùlà. Kí wọ́n wá kó gbogbo àwọn tinú síbẹ̀ abẹ́nijó kọ. Tí wọ́n bá ní tinú ẹ ti mọ̀. Kí ẹ̀mí lẹ̀ dọ̀ ní ẹ̀mí ní ṣàkí ní o.
2: Ẹ má sọ mí.
1: Ẹ̀mí ní roundabout ní ẹ̀mí túwẹ̀n ní o. Kí ogun wa máa jìjàdì nínú ọbẹ̀ yẹn kí wọ́n má yẹ kẹ́yìn ọ̀rá ìrún bẹ̀ gan. Ẹ̀mọ bí tẹ̀yìn tí máa jẹ́ àmàlà tó yẹ pé àwọn obìnrin tó máa ń lo wíìgì ẹ̀gẹ́ wọ́n kọ̀ọ̀kan bọ̀ sílẹ̀ báyìí ná.
2: Kí ló ní àní?
1: Àmàlà tẹ̀yìn máa jẹ tó jẹ́ wípé ẹ̀ máa.

0: ẹ̀ ni mo lọ sí party kan lọ́jọ́ kan ọlọ́run gbogbo àwọn tó wà ńbẹ̀ kò sẹ́ni tó jẹ ráìsì nínú àmàlà ni wọ́n bèrè fún ọfún mi ń ṣe tọkítọkí ọfún mi ń dá tòlótòló. Téèyàn bá lọ bí ìnáwó tí wọn bá gira ṣe rárá ẹ̀yàn á dẹ̀ máa jẹ́ ń bẹ̀ láàrin ọjọ́ mẹ́ta tó ní sán lẹ́nu ẹ̀yàn àwa tàti ẹ̀ jẹ́ àjẹgbóró dàgbà báyìí ọ̀gá bí kí wọ́n máa ṣe ìnáwó lójoojúmọ́ ni. Láwùmí jà ẹjọ́ ọ̀dà bẹ́ẹ̀ àwa tá a já látẹnu jẹ́
1: alájẹkẹnu bọ́ọ̀lẹ̀ bí adìyẹ.
0: Ta ni ẹsẹ̀ látẹnu jẹ́
1: ìwúlò
0: látẹnu jẹ́
1: ìgbò ọmọ pọ̀ tuntun kú lówó àpariwo ọkà áwùmí jẹ́ ìbásọ́ra rẹ o
0: ọkà áwùmí jẹ́
1: ṣé wọ́n rí bí òtútù ṣe mú ta ni
0: ọkà áwùmí jẹ́
1: irú àsìkò ló wáyẹ kéèyàn ríru ọkàn gbóná fẹlifẹli
0: sórí ọkà jọ ẹ lọ́fun rí tó bá jọ lọ́fun wá sì diwọ́ mẹ́yìn ọfun ní àmà láti jó yẹn ẹ̀yìn lèyàn máa diwọ́ mọ́
1: gbẹ̀yàn bá jẹrú ọkàn tó ifá kó wá bọ́ sórí ibùsùn
0: ẹ̀yọ́ kọ̀ọ̀kan sinmi náà
1: orí bí ó sì kọ́kọ́ sí ọ lára náà ara rẹ̀ wọ̀
0: yóò dàbí ẹni ọkọ̀ jálẹ̀ tí òun ti lọ
1: ayé láàmọ̀ jẹ́ àníjẹ́ yà
0: lọ́gbọ̀n ọ̀rọ̀ tó bá jẹ́ báyìí kẹ́ṣẹ́ àmàlà tí ó le o àmàlà ìgbà tó bá jẹ́ báyìí wàá kọ́ ọ̀rànjú kó tó gbé mi èyí tó lẹ̀ lọ́wọ́ mi ni jọjọ lọ́fun
1: tó ti jàmàlà débì kan rí tó pé òkèlè kan báyìí ni ó kù àmọ́ àti mòkèlè kan
0: wàhálà àwọn olójú báyìí. Oúnjẹ
1: ire láwọn orí oje lágbára ọlọ́run ọba in tí kò wà níjà máa jẹun ọlọ́run níjà rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá sì wà ń bẹ nínú ipò kan tàbí òmíràn tó jẹ wípé bóyá wọ́n ti ẹ̀ wá gbé kiní síwájú wọn wọ́n wá ń wo ó ràn kọ́lọ́run ọba kó dakùn bami dábọ̀ kó bá ń dá sí kó bá ń fún ọ lálàáfíà ẹ bá mi yọ lẹ́tọ̀ yóò 32fm 94.9 níbi àti máa ń bára wá yọ lórí àwọn nǹkan rẹ nǹkan ayọ̀ nǹkan dùnú tá à ń ṣe ẹ náà láti tún wá bára wa yọ nírọ̀lẹ́ yìí kí ni nǹkan tá ẹ̀ ń ṣe iṣẹ́ ṣe ìgbéyàwó ni àbẹ́ sílé àbí àwọn anniversary lóríṣiríṣi ẹ láti bá yín pé àwọn tẹ́ fẹ́ ká bá yín pé ká kí wọn lórúkọ yín ẹ ti mọ̀ wípé àtẹ̀jíṣẹ́ lẹ́ fi ránṣẹ́ sí wa kí lórúkọ tiyín o kí lórúkọ ẹni tí ẹ fẹ́ ká bá yín kí ni ayẹyẹ tí wọ́n ń ṣe ọjọ́ wo wọ́n ń ṣe ṣé wọ́n ti ṣe kọjá ni sóòní ni àbí ó sì di ọjọ́ bíi mélòó kan tí wọ́n dájọ́ rẹ̀ sọ́nà ẹ jámọ̀ nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ìbáṣepọ̀ yín pẹ̀lú wọn orúkọ tó wá jẹ́ wípé tá a bá ti dá fún wọn báyìí wọ́n ti mọ̀ pé lágbájá báyìí aunty uncle father brother daddy yìí àwọn náà ló ni pé ká pè wọ́n orúkọ náà lẹ́ fi sínú àtẹ̀jíṣẹ́ bí wọ́n bá wá sí nílùú ìbàdàn bó bá ṣe wípé bóyá ògbómọ̀ṣọ́ london uk nkankan wọ́n wà ẹ̀jámọ̀ nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ká lè rí wọn bá sọ̀rọ̀ dáadáa olúṣọlá ọmọọmọ lórúkọ mi agbẹnusọ yín nù wọ.
0: Ẹ̀mí ni Kúnlé Fanìyí Ifáàlàyìn náà rẹ̀ ti ń fi kọ̀ǹpútà dáfa àmọ́ ọmọlọ́kọ̀ọ́ ká àti ìjejì bó bá ṣe ń wọlé ni a máa gbàgbé ẹ̀ṣin.

0: and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road, Adama Simba. Register now at Indomie.ng.
1: Good for you.
2: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
3: Màá mi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yìí. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́rìn-ín-pọ̀ ṣòro 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni

0: Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mi Chin Chin ló ṣagbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí, mo máa jẹ gúgú ayé.
1: Ṣé bẹ́yàn ò bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé ń bí?
2: Ṣé kò ní jẹun àbí ṣé kò ní rọwọ́?
3: Are you ready?
4: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
5: Look, Mom, I'm getting better every day.
6: You sure are. I am so proud.
4: Support their growth with Lactogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
5: This is not for me.
4: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.

0: ọjọ́ síbẹ̀síbẹ̀ ọlẹ́jọ́ tó sì ọ̀pọ̀ èèyàn ló jẹ́ pé ó jẹ́ ọlọ́rọ̀ nínú nǹkan ara ṣùgbọ́n tá a bá wo tẹ̀mí dáadáa ó jí o tòsí nínú ẹ̀mí wọ́n sì mọ ẹra wọn gẹ́gẹ́ bí ọlọ́rọ̀ ẹ wá wo àwọn ọmọ níbi níran ní Nàìjíríà tí wọ́n ń rorí tó gùn ẹ wá wo àwọn típínlẹ̀ wọn dùn ládùn jù ló jẹ́ pé wọn ò mọ iye ayo ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé wọ́n débẹ̀ táwọn faná sún wọ́n gbàgbé ẹ̀sùn sáàlà ọmọ ọgbà la pè wọ́n tẹ́lẹ̀ wọ́n dọ́gba wọ́n bọgbà jẹ́ ọba mi ẹ̀dùn màrè ló ń dábìrà bàbá wa wíta láìwí táwọn sọ náà ni pé kọba mi ẹ̀dùn màrè kó sàánú náà nítorí ayé ò bá wa ṣe tí kò tí ì bá wa ṣe tó ni fẹ́ pé kò sí ní tààfìkì bọlẹ̀ tí ò ní mú nǹkan gidi jáde ọba ti parí iṣẹ́ gbogbo tán ó wá kù sọ́wọ́ wa láti ṣe kò lè bá a dá ẹnìkan tiẹ̀ sọ̀rọ̀ nínú wọn ó ní wípé bí nǹkan ṣe rí yìí tó dé bá Nàìjíríà ya pàápàá jùlọ tí gbogbo rẹ̀ lẹ́kọ̀ọ́ kòkó bí ẹyin afọ́gun ó ní pé àwọn tí wọ́n wà ń bẹ̀ náà ni àwọn ọmọ Nàìjíríà ló fà á náà wọn yan ìjọba tó kù dẹ́ káàtó ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ ó ní pé tó bá sì ti ó ní pé ọmọ ọ̀ràn náà ni ẹ wò ó ẹ káàbọ̀ sórí ètò yín ètò wọn lórí ìlú nìkànnì 32 FM 94.9 ni fẹ̀yìn ẹ̀ ta kalẹ̀ kà sí premier hill mọ́kànlá ń bàdàn laughter house àwọn ìbéèrè yín lọ́lọ́kan ọ̀jọ̀kan àti àwọn àrígbámú ìròyìn ti wà ń wájú mi tí mo tàkòtò rẹ̀ sí àwọn ikọ̀ olórí ìlú bákan náà lẹni tó tún sojú àwọn aráàlú olórí ọ̀dọ́ náà bẹ́ẹ̀ kalẹ̀ tóun náà bá tí ì gba sẹnu mọ́ csu ẹ kalẹ̀ o.
1: Kalẹ̀ gbogbo ẹ̀yàn ọmọ yẹn wá dáadáa tó jẹ́ ọmọ Nàìjíríà ẹ̀yàn ọmọ ìlúàbí gbogbo ọmọ Nàìjíríà pátápátá kí ẹkùn tí ojú àsìkò yìí bá ń sọ níbi ẹ bá wà ẹkùn ìgbàyẹ̀gbádùn lọ́tún ló sì.
0: Ìgbàyẹ̀gbádùn ni o.
1: Lágbára Ọlọ́run àsìkò tẹ́ ẹ̀ tún sọ wípé ó yẹ ká ẹ ti dọ́mọ Nàìjíríà àti pẹ́lá tó wà yìí torí èèyàn jẹjẹ ni wá.
0: Lábì wa kankan.
1: Ọmọ ìlúàbí sílẹ̀ yìí náà.
0: Pọ́nbélé.
1: Àgbọ́dọ̀ fira wa lẹ̀ àwa ti gbà láti fi ilé ọ̀nà ẹ̀mí ara wa
0: àtàwọn ẹ̀mí
1: wa jẹ fún yín Nàìjíríà. Ẹ̀fọ́ kara yín
0: báyìí. Gẹ́gẹ́ bí nǹkan tó ṣe pé ẹ ti gbà láti fi ẹ̀mí àtara yín jí ìkan nínú àwọn adíjẹdùpọ̀ ààrẹ tó náà ni pé òun lè fẹ̀mí òun lẹ̀ fún Nàìjíríà ó mà ti pahùn dá ó ní kí ẹ ṣe tóun sọnù pé òun kàn ṣe bí àkàwé ni wọ́n ṣe òun gbọ́ ni.
1: Àkàwé náà ni tó bá ti lẹ́yìn Jésù Olúwa wa tó kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé ó sì ti lọ àti gbòòrò rẹ̀ kó tún ti padà dé ṣẹlẹ̀ ìyàwó ara ìjọba Nàìjíríà yìí tàbí lórí ìlú Nàìjíríà yìí ló tún kù tó tún rán sí yín àfìfira wa lẹ̀ fún yín.
0: Ẹ ṣeun olórí ọ̀dọ́ ẹ kalẹ̀.
2: Oníròyìn ẹ kalẹ̀ mo kí yín dáadáa mo dẹ̀ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà náà ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan mi ò ní bínú pé bóyá mo ti gba kinní kan yẹn mi ò ní
0: ọ̀pọ̀lọpọ̀ yín náà ni wọ́n ti lẹ́nu wọ́n ń lébebebe ìgbà tí wọ́n pè wọ́n sí inú àpáta lọ́hùn.
2: Ẹnu wo lè lébebebe ṣe rí táwa bá máa sọ̀rọ̀ in tí wọ́n ṣe tí ò da àwa máa sọ eléyìí tán bá ṣe tó bá da a máa sọ yẹn náà a máa pàtẹ́wọ́ fún wọn tán bá ṣe tó da tán bá ṣe tí ò bá da a máa sọ gbogbo ẹ̀ la máa sọ pẹ́nu wá lébebe yẹn àwa ò gba nǹkan kan lọ́wọ́ wọn ìgbáyé gbádùn tí wa làwa fẹ́ gbà lọ́wọ́ wọn ó dẹ̀ dìgbà tán bá tó fún wa ká tó fi wọ́n lọ́rùn lẹ̀.
0: Ẹ ṣeun ní báyìí náà ẹ jẹ́ ká ọmọ kiní ọ̀hún lọ́kọ̀ kà sí jíjí ẹ tún jẹ́ alákòóso fún ọ̀rọ̀ agbára àti mọ̀nàmọ́ná Nàìjíríà sọ̀rọ̀ kan ó sì pa mí lẹ́rìn bóyá lójú oorun wá ni àbí lójú ayé ni kò yé mi o wọ́n ní pé ẹ̀ẹ̀kan náà àwọn èèyàn àwọn tó jọ ọmọ Nàìjíríà pé ṣíṣe wọn bí àwọn sì ní pé iná tẹ̀ mú wa ti wá pọ̀ ju o fíríjì àwọn ó ti di omi bẹ́ẹ̀ ti di yìnyín ó ti di òkúta o ẹ̀ sì báwọn dẹ̀ díẹ̀ kẹ́ ẹ mọ mu wá díẹ̀ díẹ̀ oní ẹ̀ ti ń pọ̀ ju ń láwọn àdúgbò tí mo fẹ́ rí ná rí ni wọ́n ti sọ bá ń fa wọn ẹgbẹ́ olórí ọ̀dọ́ ṣé wọ́n lè ṣé wọ́n ti wá sọ wá di ẹni tí ò mọ́wọ́ tó yàtọ̀ sí mi àbí wọ́n fi wá ṣe eré orítàgé ni.
2: Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ wọn bá mi ò ní sọ̀rọ̀ tán inú òde ní sọ̀rọ̀ tán ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn pé àwọn èèyàn kan ń pe àwọn páwọn ti ń fa àwọn níná jù láwọn ìlú tí wọ́n ti ń níná tí náà òkè ń ṣẹ́jú àwọn ọmọ ìlú kan pa àwọn olórí ìlú pé náà ti pọ̀ jù ká tó wá sọ pé níbi bàtẹ́ pé wọ́n sì ń mú lọ torí pé àsìkò.

come on. Bákanáà ni Rashid Àpàlàtà àwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Congo ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32

Online Dynamics. Ilé-iṣẹ́ akọrinrin àjò tó ti gbẹrẹgẹ jíjẹ sí Nàìjíríà. Kàkà kí tún fan. Wípé lọ́dún 2026 gbé gbèsè. Kó o bá wọn rìnrìn àjò. Kó kọ sílẹ̀ nínú àwọn ètò wọ̀nyí. Online Dynamics àti BSB Study Abroad ní Canada àti ní London. Work permit wà nílẹ̀ fún orílẹ̀-èdè bíi Netherlands, Finland, Luxembourg, Norway, Ireland and Canada. Bẹ́ẹ̀ ló wà bákan náà fẹ́ntọ́ fẹ́ gbẹ̀kọ́ ní Canada, London, Finland, Ireland, Hungary, Australia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Online Dynamics lẹ́tọ̀ ìrìn àjò lọ sí China, April and October, Europe, Germany and Netherlands, June 2026, South Africa, May ló bọ́ sí London, November 2026. Ní ti BSB, ìrìn àjò tó ń fọgbọ́n kọ́gbọ́n fìmọ̀ kúmọ̀ pẹ̀lú olókoòwò lágbàáyé. Business supporting business international. Online Dynamics àti BSB. Wọn ò nílò ẹjọ́ àròkúdórógbó. A ti mọ̀ wọ́n mọ́ sí à ń kórin ìrìn àjò fọjọ́ pípẹ́. Ti ẹni kọ́ kàn wọ́n la lọ́fíìsì wọn o. Adépatẹ Abẹ́bí Crescent, Off Edition Police Station, Jericho Ibadan. Telephone 08102738145 àti 08032429497. Online Dynamics jẹ́ ọ̀kan nínú alábàáṣepọ̀ wọn ìrìn àjò ayọ̀.

0: Ibadan. Are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Shuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Peril Black and Mini Me Chin Chin. Don't miss out. See you there. 32FM, filling the world with laughter.
1: New phones, ìṣètò yọ wáyé kéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. Anto phone pẹ̀lú laptop ṣe. Bóyá ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri. Tí wọn ò gẹ̀ẹ́tì ẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, iTel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use. Tó fini lọ́kàn balẹ̀. Real phones for your phone repair. Phone unlocking. We are always there for you. Real phones. A wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House. Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169. 0706-436-8169. Tàbí 0809-695-7878. 0809-695-7878. Real phones. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32FM ti wà òkè.
3: Ẹ kábọ̀ padà láti ojúde ọjà. Ìkànnì 32FM lẹ̀ ń gbọ́ ibi tá a bá roko tì sí láfàbọ̀ sí. Ẹni tí ó sọ̀rọ̀ wípé tó mú àwọn Uber kúrò lórí Nàìjíríà náà ni wípé they can't compete with the advanced infrastructure tó wà nílẹ̀ báyìí. Pé àwọn kan báyìí dẹrùn ní àgbọn ìpò gbọdọ̀ ó ti ṣe dáadáa wọn wá lè fẹ̀gbẹ́ kẹ́gbẹ́ wọn fi kúrò. Olóòótọ́ tún wá sọ̀rọ̀ kan ní ọjọ́ Àìkú Sunday pé ẹ wo ṣe rí bá ṣe nìkan ń le koko Nàìjíríà ìjẹ́ mọ̀ pé ẹgbẹ̀rún mẹ́ta náírà ó tó èèyàn jẹun lójúmọ́.
4: Yes, ibi tí mò ń bọ̀ ni.
3: Ètò ni tẹ́gbẹ̀rún mẹ́ta náírà bá tó èèyàn jẹun lójúmọ́ ta ó tó èèyàn jẹun lójúmọ́ wọn ni tí a bá wò dáadáa wọn ni tí tó bá tó èèyàn jẹun lójúmọ́ ẹ ló lówó oṣù tí wọ́n fún yàn tí ìjọba fún yàn lóṣù 70,000 tọ́ba pé 3,000 in a day ẹ ló máa jẹ́ lóṣù kan. Ìgbàláàrùn mọ́ ń léèwé sóhun láàfin jẹun tán tó bá ti ẹ̀ka wọ́n ti ẹ̀sùn tẹ̀síwájú pé tabawo dada pé ibi tí iléèfowópamọ́ àgbáyé tí wọ́n gbé kalẹ̀ pé poverty benchmark pé èèyàn òjèrè owó rárá pé $2 in a day ẹ pé a ti tayọ ọbẹ̀ pé àti ju $2 lọ báwọn pé kò sí ó sì àti ṣe àti pé 3,000 naira téèyàn bá rí ó tó jẹun lójúmọ́ ṣé 3,000 làwọn fi ń jẹun ibi tí wọ́n wà.
4: Kò ná tó 3,000. Ẹ ṣe wọ yẹn. Ṣé rí.
3: Àìkú lè má jẹ lójúmọ́ gan.
4: Ohun tí ẹ ò mọ̀ ni pé tẹ bá rí èèyàn tó bá sọ bẹ́ẹ̀ yẹn. Ohun kan tó ń jẹ́ kó yé wa ni wípé bí a ti ṣe iṣẹ́ ẹnu kù. Bẹ́ẹ̀ bá wọ ẹgbẹ̀rún mẹ́ta tó ń sọ̀rọ̀ yìí nísìnyí. Bóyá ká pín sí àárọ̀ ọ̀sán alẹ́ ní ìṣúná.
3: 1,000.
4: Ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lówó Nàìjíríà. Láàárọ̀ kùtùkùtù ibi tí nǹkan dé dún yìí. Bọ́ bá ra ìrẹsì àgọ́lọ́ méjì. That is bi
3: 400 abi
4: 400 naira 400 owó Nàìjíríà ọba bu atagogo sí atagogo àti èròjà mọ́bẹ̀dùn táwọn yẹn jọ 100 naira tó jọ 100
3: tó wa ẹ̀pọ̀ dẹ̀ tó gbẹ́ pọn dáadáa
4: tó bá gbélé lórí wò dáadáa ó rí igi
3: tó bá ti rádìí àgbọn náà adé àgbójúlówó
4: tó bá ti ra òróró bóróró bóyá bí o ní 100 àbí 150 wò káàkiri
5: ó rí igi
3: yóò tẹ̀ tún fi yòókù para.
4: Danaro
5: kò máa ṣọ́kàn kò ṣàn.
4: Tó o bá wá ṣe bẹ́ẹ̀ yẹn 1,000 ò tí ì tán. Àgùrẹ́sì àgọ́lọ́ méjì ò lè jẹ́ tán láàárọ̀ ó jẹ lọ́sàn-án ó ti gé ní 1,000
5: máa. Ẹ̀pọ̀ tẹ́gbẹ́ tún fúlù ni.
4: Tó bá dalẹ̀ o lè wá gàrí díẹ̀ sí. Kò mọ gàrí.
5: 1,100
4: yóò wá kú 1,500 lápò rẹ̀. Ẹ̀rí bó ti di jèrè 1,500 báwọn.
3: Bẹ́ẹ̀ni.
4: Tó bá tún fi mọ́ 3,000 ọjọ́ kejì. Ẹ̀gbọ́n ti di bí 4,500. Olùtújẹ tó bá wù jọ bí ẹ ti máa ń ṣe nǹkan nìyẹn ṣe rí ẹ lọ wo $3,000
5: ìlú yìí kọ́ ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ láwọn ìlú kan kí wọ́n tó débi àwọn ìlú tí wọ́n ti bẹ̀rẹ̀ kan tó débi yẹn ẹ jẹ́ ká gbé ọrọ̀ ajé títí wa sẹ́gbẹ̀ẹ́ wọn báwo ló ṣe rí síra wọn ṣe wá rí tá a bá gbé síra wọn wò ẹ jẹ́ ká wá wo ẹ tó sọ̀rọ̀ yìí náà kí ni àti máa ṣe bọ̀ tiẹ̀ irú àwọn ọ̀rọ̀ wo ló ti jáde ń gbòòrò ẹnu ẹni yìí tẹ́lẹ̀
3: ṣe bọ́ la sọ wípé wọ́n ní 3000 tó yín náà
5: ẹ̀yin náà ẹ wá wò síra wọn ṣẹ̀rí àwọn ọ̀rọ̀ kan wà tó bá jáde ń gbòòrò ẹnu èèyàn ẹ wo ẹniyẹn dáadáa tó bá sọ alákọ̀ọ́kọ́ tó sọ kejì tó sọ kẹta ṣẹ̀rí tẹ bá wo àwọn ọ̀rọ̀ yẹn síra wọn ó máa fún yín ní ìpinnu lórí irú àwọn ọ̀rọ̀ tó ń jáde ń gbòòrò ẹnu ẹniyẹn àbí irú ẹni tẹ́yàn yẹn jẹ́ kí gbogbo ọmọ náà jó orí aná wò irú ilé ayé wo irú ìgbésí ayé wo mò ń gbé irú ọ̀rọ̀ wo ló ń jáde lẹ́nu ẹni á fún wọn ní ìdáhùn tí wọ́n fẹ́ kí n má sọ ju bẹ́ẹ̀ yẹn lọ kí èèyàn má bàa sọ̀rọ̀ jù òye yín
3: ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí wípé nǹkan tí ẹni ń sọ tó jẹ́ gẹ́gẹ́ bí csoc another csoc ichif ó túmọ̀ sí pé intanet mi wàá sọ tó ní wípé àwọn ọmọ náà ń jórí wípé a fi gògò fàtí òun ló mọ̀ fúnra rẹ̀ wípé a wá gangan àwọn ọmọ náà jọ lóye kí wọ́n blame fún àwọn adarí tí ò dá torí pé àwa là ń yàn wọ́n àti wípé àwa gangan náà ló yẹ ká máa tẹ́sí gbogbo ìṣòro tó bá ń jáde ńbẹ̀
5: sẹ́yìn náà gbọ́rọ̀
3: nítorí ẹni ń sọnù àwọn jọ wà ń gbẹnu àṣẹ náà
5: ẹni tó jáde wá pé òun fẹ́ wá aṣọ lórí irú ọ̀rọ̀ wo ló sọ ṣó sọ pé ó jáde wá ní èèyàn burúkú ni mí o àwọn èèyàn wá tẹ̀ka fún ìlérí náà ni gbogbo wọn ń ṣe níbi tí àbádé nìsín ẹnu gbogbo wọn ló dùn ṣe lọ́rọ̀ wọ́n dàbí ẹni tó fẹ́ kọnu sóbìnrin ni èèyàn tó méjì mẹ́ta tó fẹ́ kọnu sóbìnrin a wá wò ná àwọn mẹ́tẹ̀ta èwo ni kí n múnú wọn nígbà mi ó lè jẹ́ tẹnu ẹ̀dùn jù nígbà mi ó lè jẹ́ torí pé ẹni yìí mo ti wò gbèsè ayé ẹ̀ mo rí bó ṣe ń gbé ìgbésí ayé mo rí bó ó dáa torí ẹ̀ tá a bá fi àlámọ̀rí wa sí lọ́wọ́ ó lè bá wa tò ó dáadáa àmọ́ tá a bá padà máa wò ó nígbẹ̀yìn á jẹ́ pé ọ̀tọ̀ ni ìwà tó wà lọ́wọ́ ọ̀tọ̀ ni tó ń sọ fún wa tá a bá ní pé ká máa sọ pé àwọn ọmọ náà jó orí àwọn ni wọ́n yan olórí burú olórí tí ò da àwọn ni wọ́n yàn sípò ìgbà tẹ́ni yẹn dé báwo ló ṣe pé rẹ̀ fáwọn ọmọ náà jó orí àṣọ sọ pé yàn burúkú lòun ni àbí yàn dáadáa ṣe báwọn náà rèé ṣe báwo lòun sí ẹsọ tutù lálẹ́ yìí.
4: irú àwọn gbọ́dọ̀ bá ọmọlúàbí ni wá a gbọ́dọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ohun ọmọlúàbí níbi tí nǹkan dé dúró
5: ṣé bẹ́ẹ̀ yìí sọ lọ́sẹ̀ tó lọ rí nígbà tí ìyá ìchìfù wà mí.
4: nù kò sígbà tá a máa ń pariwo mọ yín ìgbà míì kan wà tètè yín lè di kẹ mọ mọ.
5: ara tá a sọ rèé
4: sọtọ
5: ara
4: sorry ti ta po di kese pe egbo ro
5: soro re
4: ko re nu se yin na ri
5: kan ti mo so lekan
4: o ti ye yin se ri Nigeria ta wa yi opolopo nkan lo pa mo teyin mo
5: bi kini
4: o ti ye yin ko so lori kan to wa Nigeria ni sakoso chief ti o da o le je eyan buruku le wa nbe
5: ai chief fura won ko
4: ah ah ani o si eni kankan to wa nu sakoso ti o da
5: I chief. O ya eson ta ti fulo se ton fi simbi
4: se dan iro e mo gba ogbolopo ipade ifaraje lotun lusi ohun na lawon na ba lo
5: ale eso nkan ti ti fulo se gangan
4: ibi kan lo wa do ye ke mi wa ba ni si emi wa bi ibi ti mo wa ni sawon na so ba won ori mi ibi kan do ye ka ti wa lo ni ba ni si mi na tu wa nbe ibo mi lawon na tu wa yen
5: ibo kina lo se nbe
4: ani ko le da na ba lo ngba ta ye nbe be ri pe wa
5: se lori oro epo ni abi lori awon kan alumoni mi
4: ah lori oro ko le da kara tu le tulu ju bayi lo
5: lori oro ko le da labalabo
4: ah nilu yi na ni
5: nilu yi nipa kini ah se oro abo ni abo to oro eto oro aje
4: ah eh man gaga
5: bi kini
4: awon gaga wa te pe won lo se to ye pe fun ojo ola omo orile
5: eh ti dahun bere mi
4: o na la nso se fojo ola omo orile ni teyin o ba gbo waye
5: seyin na pe lawon yen to ma wa lojo ola yen
4: ah ah o la tin plan ele fun yin seri nti mo ka fe je ka omo Nigeria se ni pe e ma gboran de gbogbo dawon yen ba nso nipa ijoba wa o jagota e furi gba o se gba e fara yin bale
5: se ka ni ko lo se eto aye yin be se soro ilu
4: e nilo lati so be e o de nilo lati sadua kankan fun waju pe seri ijoba wa yi baba pari odun mejo wa tan elomi ta ba tu fun yin te ba tu tele e mo dupo elo aye raye ni
3: yo wa di I chief 3.2
4: ko awa ne la le fun ile njo ni doju oporu elomi wa ye ba bi e ba be yen geyan jo yego ye yo ba lu je nti o ye yin niyan
3: eji kan wa wo lori oro elepode lori oro elepode eyi ti on ja rinrin bayi lori oro elepode ton ja rinrin nje mo wi pe oro elepode tin ja rinrin epo ti di nkan bi 1 kini bayi 1400 abi 1500 ni awon agbegbe mi eji kan wa wo bayi bi a se ni oro elepode yi nigbati won gbe abeto suna odun 2026 Nigeria kale ti won gbe kale ori ti won gbe hotel rere ona ni pe boya won ma ta epo kan ni 64.1 dollar sugbon ni sin iye ti won ta epo lagbaye bayi $109 ni won ta bayi bi ere $40 o tin sele lori awon abeto e ma gbo bi ilopo meji bayi o ti sumo bayi ibo ni ere na nbo sin be ko si wa mo sin ni agbaye be lara ni awon mo Nigeria sibe sibe owo ti joba tun ri o tun po sin awon Iran ibi togun ti sele gan epo bi o mo to ti Nigeria awon mo ilede won sin gbadun olohun ni je kari ru e Nigeria ta pe Nigeria gege wa ni kan ti sele nko afi ka mo ti e wa ri ka mo ti e gbo orun epo rara gan
4: seri ohun ti e o mo oni
3: e ka ko wo asele owo eto tuntun jade bayi ti ogun tun mu wa fun ere bayi ibo ni yin wo le si
4: tan ba so pe epo o lesi ni ba ta wa se budget to wa di pe epo ti won seri aseku ori epo ke se kia kia la mo ri yes
5: kilo de
3: to ma jan lowo bi abi mo tan bi ti won
4: lo seri je yin fokan si ni pe mo ti taja fun mo ta bread for o se fun mi lowo
5: en pa lawun ni abi
4: sugbon ba yen o lawon ona kan ti won ko ko se ayewu awon ila na kan to wo yen o gba ko do di pe yo da po sun ti
5: bi odun melo
4: ta ba
3: gba lo baba wa tin be lorun
4: ami wa amo to do ka bo gba mi wa odun meji
5: iyen ni pe iyen lo wa je pe en te po lawin
4: iro o
5: rara iko de so ni
4: e farabale awon ta fe ta fun na ke te bi pe boya won loju ko wole se pa won lo gba won ta won ro wo won da pada ni nkan ti eyin o mo niyan mo bi ti nkan de duro bayi nisin yi se ri asele owo epo to tun won gogo yen nisin inda be bi se o ti wa le awon kan ta ni dele dele o da o di eka agbon ni awon ise ijoba melo ti an ki pe awon aja won lowo nisin e ri pe ko si afa won ton ba je pa je to ye mo ti je owo ajele si aju ka wa to ni boya owo feyin ti abowo kan o fi opolopo ya tin se wa wu akan se se oni ti ti kada be se nisin yi titi yen yo lo po mo ra won oko durin yo ma gba oke ori omi lo be wa ki se se esin
3: oko je mo ma gba oke
5: ise gba wo ni
4: moto yo ma gba sale
5: ise gba wo ni ngbati o se se esin
3: yo ma gba
4: sale oko oju omi yo ma gba ori omi gangan oko
5: ni
4: le
3: e mo ma gba rin
4: yo ma gba rin oko oju rin
5: csu
4: yo ma gba oke
5: csu
4: eh
5: ise gba wo ni ngbati o ba se se esin
4: iro ofujo se ri owo yen
5: ki le wo lati jo
4: ni kete ti awon omo gbo epo ri bayi se wa ramo mo orile tan so pe owo epo ti won yen kan farabale ti tariro
3: da kala
5: bo se nlo soke lati je na ri de ni ka ni ka pomo bale
4: kan ti mo dupe igba kan wa depo mo won teni kan kirira te ko lowo teni re po ra te ri ta mu yo park lo soju titi ke se won fe park
3: epo ti wa nsin ko wa sowo bayi
4: epo ti ko si nkan to je be ko sowo ilu ti o ba di sowo ti o sowo yo di fold up lo yen ti yo ti down e fara
5: awon it fata won cs sogo kan do fi nja wai
4: e fara yin bale se ri bi tin kan lo yi a si n fa nkan kan bo
5: wahala le tun fa le se yi o
4: ti yin
5: abi wahala ko
4: ngba te ba biri bi asiko bi meji meta nisin yi oju yin yo ri gugun da mu bo
5: asiko bi meji meta bi osu melo
4: no asiko gege o ti de pako wa tan bayi kinkin ni bayi ni
5: iyen lo so ma fi se le ri sakeji fun wa
4: no oro sakeji yen o so lo oro sakeji ka pari e loku
5: te pari kini
4: ka pari sagidi loku ko soro loro sagidi
5: e ti dibo tin yen ti
4: wole ta se lo waju fun wa lo dabi railway ti lo clear na abi eri bobo ta wo e na
5: awon le sise fun
4: eto abo o ti gbopon igba yi gbadun o ti rorun
5: eto abo gbopon ni won se ikolu si ago awon omo ologun
4: lo so ina ni pe ni ko si bi san ma se le funfun to dudu di ari eti se de tin lo lowo
5: dudu di e ma ri lo ni e gba le ko mo ele gba daada
4: ki
5: le gba nbe
4: lo ni pere u bayi ibi te fokan si se tin lo lowo nbe bayi
5: ni bo tun ni
4: lo lo eto abo
5: lo lo re se be so nsin pe se ti pari lo
3: bi iya nla ba gbe won san le kekere obori won re kan won ajumi tun ni pe a fe gas idana owo re tun ti le gogo sisi bi da mejo o le de 8.3% bayi le to ye pe kg ba kan ti won ta bayi 1300 ni won ta bayi won ni o ti je ke bi epo to se
4: won ko se yen wa won
3: 1300
4: so mo fun kg kan baba ya kg kan ni at least o kere ta pada pada abeji gas ye ba njo loku ti se ni da ye ba njo e si lo bi ose meta
5: elo le ba kg kan le se meta
3: mo fe bere ah won lo lu fe o suma si pe kg gba won mo dana
5: se ko wo ba ro nbe
4: bo ba na won mo dana ke o da se gas ye tan le ba jade se tan le ni e ba da te be pa ni amo te be tan le ti se mo fe ka kiri gbogbo
5: nu lo e je ati e fi yen le elo le ba to fi wa nye to wa
4: ja gbasuke na pe ti nkan ba won nulu
5: ti nkan ba won nulu ni da gbasuke
4: yes
5: abi fa seyin
4: idagbasuke ni tori bo se won yen awon to ta mu ruwo awon to ti rowo na bi ja ka jara kan meji wo ra kan meta
5: e je wa bi yin ni bere kan csu e je ka le yan ra kan ni 1000 ni isin o de pa 50000 losu o wa do su to nbo o ti nra ni 2000 50000 na lo se npa losu
4: nkan to na fi kini yen se yo bu owo si nkan mi won ni yen
5: se
4: e
5: mo gbo
4: ke
5: wa ni yen
4: e je ke so nkan fun yin kin bi e ri pe nkan bi 60 70 years eh e lo wo lana ta won yan gba se wedding e won kan dan ko fun da dana wedding eni ba di Jesus die e ba ri magidi e ba ri
3: ami ti e ma fun yan le yawo
4: eh nisin ba lo wo expensive wedding tan se why they complain bi wedding ti won ju
5: iyan melo lo se ru e
3: ogban
4: get it.
3: Yes.
4: Oh, get it.
3: Yes.
4: You know,
5: I'm
4: 150 years.
5: She ba won mo yin na si ni.
4: No ba se wa ni si. No ba se wa ni si. Elo mi.
3: Se se wedding ba mo ma toro ni.
4: Oko ati yawo. Ni si won ma to ti mo loto. Won ma so ba won re. Won ta si won ta fila.
5: Bo se lati gba iwa
4: ni. Ni gan bi 60 years eyin.
5: Won se
4: ni keni to le jogun ma so yawo London ta so ba won re hun.
5: E lo rata kan gba in si
4: to ta so se lo fa. Idagbasoke to ye ko wo ri yawo ma po na
5: elo dele o da CSO elo don ta oko ngba yen elo don ta nisin
4: o da ba se so pe oko won ngba yen se ngba ke so pe oko lesi se won toko 3 million ngba yen nisin ba nisin oko to kere ju nisin yi boya bi 2 million
5: oko ti won ta ni gba yen ni boya bi 2000 elo don ta nisin
4: idagbasoke na npe to do po ti muri bo do ba mu nisin yen lomi emi yo fe bo be ni bi toko opodi toru ofe ban melo mi gan
5: to ba je pe yin sojo popo na daada so do fun ma wa
4: itori idagbasoke na npe bi to do ba ti mu ngba to ko ba ti po
5: in ti mo ti idagbasoke ba
3: wa lemi iteni pe ojo popo na opopo na aro mi sa si ayo mo le mo eba odan ayin ojo ododun won ma yawo soto nbe sibe sibe ko bi gba te bo fe no ko so le ni ebele ma ko awon we te ma ya soto nsin
4: elo wo dada
3: won ni pe mo fe se ni to ma je concrete one ti ko ni je bi oloda ni jo si dada lati jo ina won sin se ni ko si
5: ba
4: si oju ona de wo yen a lot of things on sele le ri e je ni so fun yin se roju ona yen se ta fe se wi pe o wa kiri tan patapata ti o ba wa baja be se aba si gankan be lẹyin 2000 years lado se kankan be
5: awon le te tin se bo lati je den yawo soto fun ko
4: tori e la ati wogi le yen ati se be bere mi
5: o rara awon owo te wogi le yen ibolowo yen lo
4: awon ti won gba se yen mo dawo pada bo ba tin ri ati so fun won si la won da
5: to ba tin ri kini na ma dawo pada
4: owo ti mo gba ti mo sise re dada ati fe mo se wa di yen sugbon ka koko pa
5: yen e ba kojo sugbon ki le te gbo yen pada lo won lati jo e
4: no wa le ba gidi meni keni
5: o ba po yin na lo yen wo ni te
4: fe so e se ri en to ba fe je ki lo da mo le ko no mo tudi
5: rara o ko la ma tudi e o
4: ati ko ta bi tudi o ojo nlo meji meta merin osu kan
5: e le se tuntun e wadi ele te ti se tele
4: a ma se wadi re a wa ma se mi lo
5: ayo nka la se ti ku se
4: e ma wori abo kan ba le
5: a se ti le ti se lori etele
3: e je ka de oju de oja ta ba ti de an pada bo olore ilu ni eto tin te si waju title fm 94.9 le ngbo feyin e ko kale
6: omo jaye jaye I dey walk around the clock

Radio me. 32 FM tiwa oke. Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bargain. Àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn-ín pọ̀ ṣòdún 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbà. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú

0: together.
1: Growing moments are filled with chances to be active and learn.
2: Did you see, Mom? I made such a big jump.
3: Great job, my boy. You get better with each game.
1: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: I feel so strong.
1: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
4: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
5: Shared meals like delicious jollof and chicken.
4: Made with Onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with Onga.
6: That's why we say, let's go home. There's food at home.
1: Enjoy the taste of home with a newly improved Onga chicken flavor cube.
7: The taste of home.
8: Ma wo mi bi mo se fe yin.
9: Mo n gbọ 32 FM.
1: 32 FM 94.9.
10: Eyan ale kinu kan yin, e kale.
11: E kale.
10: E kale ma.
11: E ku eto.
10: E seun.
11: 32 FM ni bi ona.
10: Ami, ami 3000 o to yin je lojuma.
12: Wọ́n tún ràṣọ náà wọ́n sọ owó ilé.
11: Mo fẹ́ fi ṣe ẹ̀sùn pé bóyá kó bá wa pín in bá a ṣe lè ná 3000
13: lójúmọ́. Mo ti pin tẹ́lẹ̀.
11: Ẹni mi ò mọ bá ṣe fọpọlọ wá ṣeré. Bẹ́ẹ̀ náà ló sọ wípé wá ṣe gi gáàsì ọjọ́ ọ̀sẹ̀ mẹ́ta láti
12: lò. Oúnjẹ mélòó lẹ́yìn náà fẹ́ máa ṣe.
11: Àpòjẹ́ mi kẹwà bá wa pín bá a ṣe ń lò.
13: Ṣé bẹ́ẹ̀ mọ̀ gbomi kaná ni?
11: Wa
10: ṣeré
11: ni.
10: Ẹ mọ̀ fíṣẹ̀ bá.
13: Ẹ mọ̀ gbomi kaná.
11: Ọlọ́run wà.
12: Àbí kán máa ṣe bẹ̀ nìkan ní kọ́lọ́ máa ra fùfú kò lọ bẹ́ẹ̀ ta.
11: Wọ́n ní pé tata máa dá máa ra rẹ́sì àgòlò méjì
12: ká. Ẹnì tí ń níná ẹlẹ́fẹ̀ lẹ́tíríkù kaná ẹlẹ́fẹ̀ yẹn gbomi kaná kẹ́ máa fi tẹ̀ bá.
11: Ṣé
10: bẹ́ẹ̀ ṣe ń
14: jẹ́nu ẹyin nu Ọlọ́run ni? Ọlọ́run
10: ṣe ìdájọ́. Ẹ ṣeun. 0906-2009-490-809-7949 in number ti ekpesin ekale
15: ekale o
10: ekale sir
13: agbeni lati oleyo yi o da nkan kan mo
15: yes
13: so fun yin alatako ni egbe alatako lo wa
15: alatako ni wa e ma ji dada alatako yi yes o nga ti eni 3000 Ògbà máa ti ṣe báyìí bá ṣe báyìí yóò tó jẹ. Ṣé 3000 lẹ́yìn fi ń jẹun ní ìjọ kan? Bàbá ti sọ lọ́sẹ̀ àbí lóṣù. Ẹ jẹ́ ń ṣe ọmọ ọmọ ọmọ náà jí ìjọba náà 3000 lọ́rẹ́ ní ojúmọ́.
12: Wọ́n láwọn ń gbàwẹ̀.
13: Ṣé 3000 ò tó wọ láti fi jẹun? Ṣé 3000 ò tú ẹ láti fi jẹun?
15: Ṣé pẹ̀lú epo jẹ́ ti gbó
13: lọ? Ṣé epo lọ fẹ́ mọ̀ mú sọ́mọ̀ mú epo ni?
15: Epo tí wọ́n dà kò wọ́n tó epo sí iná ní epo wọn níbi tó fi jagun gan kò wọ́n tó àwa iná nítorí ayé. Kí ló dáhùn tó kọ́ ẹgbẹ́ náà jẹ́rẹ́ tó wọ́n jagun gan bóyá la máa ró jẹjẹ o. Ẹ wá lẹ́ ẹ̀sìn ìjẹ́lẹ̀kejì. Ṣé bẹ́ẹ̀ ìjẹ́lẹ̀kejì náà rèé?
13: Ẹlẹ́kejì yẹn ti yanjú. Ọlẹ́kejì ti yanjú.
10: Ẹ ti yanjú ẹ̀. Káwọn wulẹ̀ ṣe wàhálà.
12: Kẹ́nì kankan máa jáde lọ dìbò. Àbí nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ̀kọ́
13: nìyẹn. Tó bá jẹ́yàn méjì ló dìbò, àwàlá nìbò méjèèjì. Bá wá jẹ́yàn kan ló dìbò, àwàlá ní.
12: Ìbàdàn yóò bẹ̀rẹ̀ máa ṣe èrú ni.
13: Kì í sọ̀rọ̀ èrú.
12: Èrú ni.
13: Kódà ẹ̀ṣọ́ agbọ́n ni ibi tá a ti mọ̀ wọ́dé.
12: Agbọ́n ni wo lẹ́yìn ti mọ̀ wọ́dé?
13: Kò ságbọ́n ni tá a ti mọ̀ wọ́dé.
12: Kọ̀rọ̀ ètò àbò lásán lẹ́ẹ̀kan yẹn.
13: Ètò àbò ti yanjú.
12: Àwọn tí wọ́n wá lọ sí kọlù fún kọ́ láyọ̀mọ́lẹ̀.
13: Iṣẹ́ tún ń lọ lọ́wọ́ lórí rẹ̀.
12: Ṣé bẹ́ẹ̀ ló ti yanjú sìn?
10: Ẹ kalẹ̀.
16: Ẹ kalẹ̀.
10: Ẹ kalẹ̀ sà.
16: Ẹ kalẹ̀. Gbogbo ni mo fi ń bẹ̀ yẹn.
12: Ẹ sà.
16: Ẹ kú iṣẹ́. Tó bá jẹ́ pé òṣìṣọ́ ni ọ̀rọ̀ yìí ni. Ìgbà mọ nǹkan tí ìgbà sọ, ṣùgbọ́n ẹ ti ń ṣẹfẹ̀ mi, ẹ má jẹ́ ń sọ̀rọ̀ mi. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́.
10: Ẹ bẹ sọ̀rọ̀ kí ẹ bẹ gbọ́ yín, orúkọ yín.
16: Ọdẹ Adéyẹmí ni regular customer dẹ̀rẹ̀ mi. Tẹ́lẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí, ìyà òjẹ́ rí, olóògbé ìyàn ni.
10: CSU.
16: ika eniyan ni eni ti o da kan mo ni
12: yes o ma la won se dada
16: ebi so pe kosi bi da won sa mo wode se ni en to se wo yi iya je du eni ma sala ki lo en to se wo yi e le kori atijo e ma be to bo yo
13: baba yi egun alatako lo wa
12: Te ba se dada so ma ta ko yin.
13: Igun awon alatako.
12: Te ba se dada so ma ta ko yin.
10: Oni ya je yin.
13: Igun awon alatako lo wa.
10: E ja le ka to wa lo. E ka le. Ah o dire be dire. A ri ga tani mo si eso ni tele. Eh ko ba be ni mare mo so wa. Ah ni je ya yo ni je wa. Ko si meji to gba tare bi le re kan ta 2 FM ni. Nino on gbogbo ka wa erin ri ni e mo ji ki won fo lojo kun are fun yin o so mo lo ku be na jori awon ni simo ya re e wo oju tin pa balawo apon kuko apon la ni lagba lowo olohun ayan yo yo ko wa ni borele fun wa ko ni jiba lori eto yin eto olore loruka won ta jo mu wa cso clever ni ogban olori odo youth leader usman us man emi ni kunle fani yi fanlati bi computer defa e mo gbagbe radio cinema ile ariwo ona ni yogbore ati bayi e mo gbo kan ni tai fm laro losun lale bi gba ti mo ba ko vogun fun yin e ma miss kankan be o tori pe gbogbo e gbogbo yo mo fun yin ni dun ni e ko kale

0: ṣe yín.
1: Yes, darling.
0: Ọ̀rọ̀ kan bọ́dà mi látijọ́ yìí. Mi ò dẹ̀ mọ bí mo ṣe máa tébù ẹ̀ tí ó dàbí pé a tún fẹ́ ṣe ara wa.
1: Ẹ lọ́nà wo?
0: Olúwa ṣe yín.
1: Mo ń dẹ lo, ó ti pè mí tó ẹ̀mẹta.
0: Màmá dára.
1: Ẹ mò ń dáhùn.
0: Ọdún mélòó ni ọmọ wa le tó báyìí?
1: Ṣé dára sí mi?
0: Ṣó lábúrò ni?
1: Okay, ó ti wọ 13 years.
0: Dára is 13 years.
1: Yes.
0: Ọmọ 13 years. Tí kò ní àbúrò lẹ́yìn, ṣó pọ́n wa lé, ìgbésẹ̀ wo là ń gbé lórí ẹ̀?
1: Wo.
0: Ọlọ́run ló ń sọmọ, but what effort are we making to ensure pé ọmọ yìí lábúrò?
1: Effort wo là ń mi, kí a gbìyànjú ni? By the way, kí ló fẹ́ kí n ṣe?
0: Ṣe yìí, kí ni mo fẹ́ kó o ṣe? Ọkọ ìyàwó ta jẹ́, à ń share the same bed, but sharing the same bed kò túmọ̀ sí wípé à ń cohabit. Ṣe yìí, for a long time now, I can't even remember the last time tó kọjú sí mi sùn. Ṣe ló máa ń kọ̀yìn sí mi ṣe yìí? Ṣé mo ṣe ẹni ṣáà ń jà
1: ni? Ṣe pé bóyá pò ṣe mí àbí mo ṣe é àbí anything. Kò sí nǹkan kan tó jọ. But ìwọ náà ti try láti put ara into my own shoe. Because I don't understand. Ó rí mi sí bẹ́ẹ̀ ni pé mo ha abuse sexually. And it is not like that.
0: But what? Try and explain to your
1: Lord. It is not like that. Mo sọ fún ẹ. Àràárọ̀ ta bá ti ń jáde báyìí, ta bá fẹ́ gbọ́mọ lọ sí skul, ẹ̀ àṣẹ ẹ̀ máa du steering mọ́ra wa lọ́wọ́ ni, ìwọ máa sọ pé wọ́n lè wá wa mọ́tò lórí mọ́tò ẹ̀yọ ọkùnrin náà ni. And I told you, mi kàn lè máa jáde lọ skul pé mo fẹ́ gbọ́mọ lọ sí skul, kì í ṣe máa lé wípé ṣó ń jáde àbó ò jáde. Why can't you get me another car?
0: Ṣe yìí. Màmá dára. Ìwọ̀n ikú ó ní wọ̀n tẹ́ o. Báwo ikú ṣe mọ náà ló ṣe fi bọjú? Ẹyọ kan tágbára mi ka mo ṣì ráyé, mi ò sọ pé mi ò ní rà fún ẹ tí agbára bá ti ka. And moreover, èmi mo máa ń já ọmọ incident school máa jáwọ́ náà síbi iṣẹ́ kí n tó lọ tèmi. Ọ̀sán nìkan ni mo máa sọ pé kí báìkì lọ gbé wá bá ẹ. Ẹ jẹ́ ká ní sùúrù fọlọ́run.
1: But whatever, baby, jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Ìwọ náà sọ̀rọ̀ ó ní pé ọ̀kadà máa já ọmọ. Kí ló bàdí nínú pé kó ra cart tèmi fún mi? Kí n dẹ̀ kúrò lọ́fíìsì kí n lọ pick dára sí mi? Ká dẹ̀ máa bọ̀n lé. Àjọ nítorí Ọlọ́run, ṣé safety ọmọ yẹn? Ṣé ó ṣoṣe kókó sí ẹ ṣá? Ìwọ náà wo nsìn, ìwọ rẹ wàá gbé kàwá gbé lọ, èmi rẹ wàá já mi sí ọ́fíìsì, ọ̀sán ìmọ̀ṣẹ́ mo máa fáìn wéètì máa fi délé ni. Ọmọ ọ̀kadà ṣe máa gbé ọmọ wá bá mi ní skul, kò sí nǹkan tó bàdí ni pé I should have my own car.
0: Ṣé yìí?
1: Má dé lọ pick ẹ̀ ń skul.
0: Can we both look into the economic situation of this country
1: economic
0: together?
1: Economic situation of the country.
0: Mi ò ní mi ò rà, but okay, ká ní mò ń dáwọ́ mọ́tò jọ́sìn tí mo fẹ́ rà fún ẹ. Sígbà tí mọ́tò bá tó dé tó wo mọ́tò pé la máa tó dámọ̀ràn pa fún ẹ bí ọmọ mi. Or if I may ask, is that the reason why tó jẹ́ pé tó a bá fẹ́ sùn
1: wàá kọjú fún mi? Reason nìyẹn o, mi ilé gba kémi àti ẹ lájọṣepọ̀ tán kó wá di oyún kí n tún máa gbọ́ mọ́tò káàkiri ká tún jọ máa pín mọ́tò rárá kò possible. So it is better, it's either you get the car for me and we have another baby, or you don't even buy the car for me and we should just remain like this and that is it.
0: O ti ẹ̀ wo ti ẹ̀ jẹ́? O ti ń dàgbà. Ṣé wọ́n sọ fún ẹ pé ó dìgbà tó bá tó pé saturday kí ni kí ni menopause tó setting ni?
1: Kò tí ì sí menopause ńbẹ, ọmọ ọdún mélòó ni mi ti menopause.
0: Kò ní ṣe pẹ̀lú èjì woman yìí.
1: Wo
0: consider yourself now.
1: Ti mi lẹ ohun. Wo jẹ́ ká wá nǹkan míì sọ. Is there anything else?
0: No, kò fi bẹ́ẹ̀ sí anything yàtọ̀ sí nǹkan tí mo. No, mi ò ní appetite.
1: Okay, kò sí wàhálà, èmi wọlé lọ sùn.
0: Ẹ ti wọlé lọ sùn. Ṣé yàrá tọ̀dọ̀ yìí ẹ̀ ń lọ àbí ibi tí a jọ sùn?
1: Anywhere, ìgbà ó bíbí bólà lè jọ sùn.
0: Can I join you?
1: Tó bá fẹ́.
0: Tí mo bá fẹ́, will my coming be meaningful?
1: I don't understand.
0: Ṣé mo lè wá? Ṣé o máa ní ìtumọ̀ tó dáa?
1: Ìtumọ̀ tó dáa, tó bá wọ̀n ẹ lọ sùn sínú yàrá ẹ̀ ń gbà mí, I just want to sleep. I want to have a sound sleep without anybody disturbing me and that is it.
0: Ó dàrọ̀.

0: gbogbo.
1: Baba Dara.
2: Yes.
1: Báwo ni? Kí ló dé òde? Mo ti expect pé kò wọlé látẹ̀kan. Actually, mo ti bẹ́ẹ̀ omi, mo ti bẹ́ẹ̀ ṣe omi sínú bathroom. Mo fẹ́ kó wẹ̀, kó ṣáwà. Tó bá ti wá ṣáwà tán. Guess what? Mo ṣe ṣe sí ẹ̀gúsí kan tán. Sórí ẹ̀gúsí yẹn, tó bá ti wá jẹun tán, wà wá lóògùn. Tó bá ti lo oògùn, babe, fẹ́ kó wọlé bá mi yàrá. Sọ̀rọ̀ gbọ́lé tó máa ń drag mi láti ìjọ yìí. I think I have that time tonight. Ohun mi kì í ṣeré, mo fẹ́ ṣeré fún ìdá. Ẹ fẹ́ ká ṣeré, as in eré tá a ti ṣeré. I think I need you. Sọ̀rọ̀ náà, baby.
2: Ṣé mi ló ń bá wí ni?
1: Ọkọ mi, ṣé wọ̀kọ̀ mò ń bá sọ̀rọ̀ ni?
2: It's quite unusual ni.
1: Unusual like.
2: Omi wà ní bathroom, ó ṣe oúnjẹ. The biggest of it all, pé kí n máa bọ̀ nínú yàrá tí ò ṣe pé mo bẹ̀ ẹ́.
1: Irun kúrò jọ ìwọ tí ọmọ gbà tára èèyàn bá wà ń mood. Ṣé torí pé ara mi wà ń mood báyìí, mo dẹ̀ ń try láti ṣe dáadáa sí wa. I was even trying to be nice. Ó dẹ̀ ń sọ fún mi pé kí ni, ṣé ẹ̀ṣẹ̀ wà ní pé kí n nice ọkọ mi? And what is that for?
2: Kí n dètè níná?
1: I don't know.
2: Today is not my birthday.
1: Yo, o fi mi sílẹ̀.
2: Why you celebrating me this much?
1: Wà lọ́nà, stop now. Wọ́n try láti wọ bathroom kó ṣáwà kó jẹ kó já ṣeré.
2: Irú ẹ̀ ni lámàrí o. Ẹ sọ̀rọ̀ oògùn kan lẹ́ẹ̀kan.
1: One power ni mo dẹ̀ fẹ́ kó hándù mi dára sí ẹ̀ṣẹ̀.
2: Tó tó yẹn ni.
1: Mo àtijọ́ wo ló ti bá mi sùn? Báwo ló ṣe ń ṣe báyìí náà?
2: But I'm okay on my own. Láti lọ lo one power kó lọ ẹ̀ má tún lọ.
1: I know you are okay. I want it harder.
2: So ẹ ti ń retí ọmọ báyìí?
1: Mélòó
2: ni mo fẹ́, mélòó ni màá lò báyìí?
1: Ṣùgbọ́n iye ọ̀kan náà ni.
2: Gáàsì mi lómi kan nínú fridge kí n fi.
1: Ó ṣe jẹ́ lọ́bẹ̀ gbómi wá. Omi lélẹ̀.
2: Omi lè ṣe wá ní kọ́lọ̀ báyìí?
1: Kò sí ìwọ tó ṣe náà. Omi àgbọn ni.
2: O àgbọn. Ìyẹn náà tún ni. O ní health benefit.
1: Ó máa ń ṣiṣẹ́ lára
2: bí a jẹ́ kó
1: dìde kó strong pa.
2: Tí ọba wa ní lime sí nínú ilé, kí ọ̀fẹ́ lime sí àbí ẹ̀ ní lime?
1: Kò necessary but tó bá kàn án pé o fẹ́ lo
2: sí. Ẹ̀kan náà máa ṣá lo pill eléyìí.
1: Ẹ̀kan péré ni. Ẹ̀kan ni baby wa ṣeré dànù fún mi.
2: Ó yà mí lẹ́nu pé o ti ń retí ọmọ báyìí o.
1: Mo kàn wò ó pé kí n ṣàdé ló nǹkan tó fẹ́ láti jọ yìí. Wá ni mo wá fẹ́ ṣe mí.
2: That should be the case, so be it. Jẹ́ kí n ṣáwà gbà yẹn.
1: Ó yà náà bíbí. Ara mi ti wà lọ́rùn títí ṣáwà kú dá mi lóhùn. So I'll be waiting in the bedroom. Ó ti gbọ́. Ó tètè lọ ṣe kí a kú dá mi lóhùn. Mo ń retí ẹ̀ máa wà ní bedroom. Nira ni. Owó tẹ alákọ̀ọ́rí. Wàá gbádùn mi. Kò tí

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masimba. Register now at Indomie.ng.
1: Taste Indomie, good for you.
2: Aja wuloro ti opo daje legbara agbomomo ta wuloro ti opo dabu mole jimu jimu jimu asure tito ni sure koja ile arin igbere o ni sun se ba ona mo gba won we ma oga direba mo si se ilodi si na tin dari oko loju opopo bi oba eti ni oko ja lo ajo ti moju to ibowo fun ofin onu ibofinro ni ipinle oyo oyo state rule of law Enforcement Authority ni nketa ta o ina lo fi ko meni oda mo gba won we ma mo si jana tin dari oko loju opopo emi ola aro ipinle oyo oni baje o
3: gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ kamọ́mọ́ kasagua ẹ ò ní fẹ́ gbẹ̀yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùnnú ni olúwa

come on. Bákanáà ni Rashid Àpàlàtà àwọn ìlúmọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rin pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nawọ́ sí àwọn bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ inú ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbolúwa bí, bàbá ń gbolúwa bí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi.
1: Bẹ́ẹ̀ni sa,
2: Olúwa dúwà wèrè gbà.
1: Dádì bẹ́ẹ̀ fi ṣe jàrí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń gbà.
0: Dádì ọjọ́ gbogbo kìkẹ̀rín. Bẹ̀mù tó dún kìí ṣe dídún ara. Ó jiná dẹnu ni wọ́n ṣe pariwo ẹ̀ kiri. Ìkànnì adẹ́rìn pòṣónú. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.
3: Ìwò ní foní wà sílẹ̀. Ká múnú aráyé dùn, ká dẹ̀rín pòṣónú. Ìkànnì 32FM 94.9 lónìí. Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.

0: and by the name, by the way, by the way, by the way, my name now Derele Werele Dewere.
1: Kakaka bata ko sefwe kokoko roko ifo labalaba si yato site ye awodi be ye ba wa jura won lo eje akansara solongo 32 fm 94.9 laughter house orioke tete premier mokola ibadan.
2: Show me your daddy Joe.
3: Omo ala lo ni ki ma mari le lati e ila ba ma je bayi.
4: This skit was performed by Goroso Ekiti.
5: 32 FM 94.9.
6: Mi omo yin ore yin ololufe yin ba moto Adimola Adejuma lo nkin kaabo sori eto yin ni lori ikanni aderin posunu e kale nje ni bo gan la wa nlo lale eto ni
7: baba e ba le da ko yin fun awon olugbo wa
8: oruko mi ni Alabi Ogundepo Osogbo ni mo ngbe ladugbo Olosogbo Lawai Agunbelewo Alabi Ogundepo Street Agunbelewo ni popo na ilobu Lawai mo omo saki ni mi ara Osogbo mo je
7: igba ti a fe fi hale kan ta fe soro yi eni gbajumo
8: Akewu Asunjala
7: Asunjala
8: ala le ni so
7: Asunjala ni ti si ti ye
8: ayato ani awon ilegun mo
7: awon ilegun
8: mo so
7: jala adupe lodo olohun ko ni baje baba yo gba te soro lo lekan e lo mo sakidi
8: ben
7: sugbon adupe lodo olohun pe olohun sa lo yi ni lu osogbo yi
8: ben
7: ki lo re te fi wa si lu osogbo gan jere
8: ah ita gigun ni ki ko ni ngba ti mo wa saki mo kawe die mo jaja de iwe mefa saki igba ti mo fe ma lo si ile iwe moda eni baba mi salaisi lo ba di pe a n kose kaki n kose erologi n kose erologi ise erologi yen mo koto ti egbon mi kan wa lati lanlate ti ase ise nla ni won se ise to le ise soya ti àwọn tí ma ń fayọ̀ ní inú kòtò yẹn wọ́n ń ṣe náà bá mú mi lọ sọ́dọ̀ láti làlátẹ̀ yìí láti máa lọ ń fayọ̀ ní
7: ìpín iyọ̀ tí wọ́n fi ń síbẹ̀
8: iyùn ayùn ayùn
7: ayùn
8: ayùn
7: bí àwọn onígi
8: náà ni wọ́n pè ń sọ́yà ayùn ayùn
7: sọ́mìlì
8: kò sí sọ́mìlì nígbà yẹn inú kòtò làwọn lọ́wọ́ fayọ̀ nínú oko wọ́n gé igi ńlá tó bá gé igi ńlá wọ́n wà á rẹ ní
7: gburugburu
8: sọ tó bá ti wá rẹ tán wọn à yí sórí kòtò ẹnìkan wà nsàlẹ̀ kòtò ẹnìkan wà lókè kòtò ẹni tó wà lókè kòtò òun pẹ̀lú ẹni tó wà nsàlẹ̀ wọn mọ gbé àyùn síra wọn wọn máa fi rẹ
7: eléyìí ọmọ ìléwu
8: ah ó léwu ọmọ múre báyẹn gbà mí mọ páyẹn tó nígbà tá a kúrò ìgbà ìgbà yẹn ni mo ti mo ti mọ ìpérindó faro ìpérò ìgbàlá mo mọ adédára arohunra lọjọ wa
7: baba
8: ṣùgbọn ngbà mo wá tún wá padà sí saki mo ẹsẹ tún wá padà sí làǹlá tẹlẹ lẹẹkejì mo á lọ kọṣẹ káfíńkátà
7: káfíńtà
8: so ibi tá a ti ń kọṣẹ káfíńtà yẹn bẹẹ ni ọgá mi ti ṣe àwárí ẹbùn orin sákàrà lára mi ló bá lọ sí ìbàdàn ọgá mi mo yọ lápẹ ọgá mi nílé ètògún nísàlẹ̀ ètògún ní làǹlá tẹ wọn bá lọ sí ìbàdàn wọn lọ ra sákàrà wọn ra gbòjé wọn ra igbá wọn ra òka wọn ra gidigbo sàlábàdà ẹgbẹ sákàrà rẹ.
7: ẹgbẹ lórí sákàrà.
8: tó ọgá mi ni wọn ń ta igbá tẹ̀lé mi èmi lèmi ń lo gbòjé mo ń ta gbòjé tí mo ń kọ́
7: rẹ. ẹ mọ gbòjé ta.
8: mo mọ gbòjé ta.
7: ẹ mọ ta títí dìde náà.
8: títí dìde náà ṣe kó lọ́wọ́ èèyàn. tó ìyẹn ni a ṣe títí títí gbogbo bàtà ń ṣe yẹn bàbá fi oṣù márùn-ún kọ́ṣẹ́. gbogbo oṣù méje tó jẹ́ ní òjò yẹn ọ̀gá mi yóò kó wa lọ sí àgọ́ òwú a lọ ṣọ́kò àti nígbà tọ́rọ ọ̀gá náà ló lówó ó ṣe gba oko ní ọ̀gá ṣe lẹ́yìn ìgbà náà ó tún á padà sí làǹlá tẹ̀ nígbà mo á parí iṣẹ́ káfíńkátà tí mo ṣe yege ni nbe mo wa pada si saki saki mo wa pada si oko egbon mi kan wa wa lati du osun ni egbon mi ti loko oko re wa wa si saki ouna ba ni kin ka lo ngba te yan wa ko ti ise kan ise alako we la wa a seri lo ba ni kin ka lo si idu osun a mo mu ti foju kan anti mi ti pe ni don ba se de ibi a se se to le na la won na tun se ise gravel yo yo ton da soju titi la ba bere si jo sise yo yo la lo jo yo yo un gba ran won fi wa se pe saka saka wi ise si oje ko na ise si oje ko na tori

0: olu bɛ di na jɛdi don
1: bɛɛ di
0: ka ba kan ni
1: mɔrɔ ci baba na
0: to o wa ni n jɔ tuma o de bɛ ti wɔri fun kusun sujala n bere ogunmala ka taa gbe lɔ ɛlɔba vaiti mi fi ɔba ko mi fi yara ri ɔba ni ti mo le fi jala yɛn si ja o ni awon itan bɛ lorisirisi kekeke ti oju bi isɛju marun mɛfa o wa ni ki n se kan bɛ mo ba sɔ itan ko kuma.
1: Sọlọ pé lẹ́yìn ìgbà tí ó tó di pé bàbá kú lè ń bá wọn ṣeré ìgbà wọn sì tún kú ẹlẹ́tùn ló bí ọdún kan kẹ tó kúrò.
0: Olóògbé dìrán ajíjẹ dídùn yẹn òun ló wá ní kí báńkì ò lé mọ òun gan ni pírẹsẹ́ńtà ètò yẹn lọ́wọ́ ni kó máa lò míì wọ́n á sọ ìtàn kòkúmọ́ àti ikú ni mo kọ́kọ́ sọ wọ́n á fún mi ní 30 pounds ọgbọ̀n pọ́ùn ní ẹ̀ẹ̀kan tí mo bá ti ṣeré báyìí àwọn tó sá jí mi kiri mo fi mọ̀ bóyá iṣẹ́ yìí èyàn lè jókòó tì òkú nìyẹn bẹ̀mí náà bá wá dá tèmi lẹ̀ gba mo á kúrò lọ́dọ̀ ọ̀gá kọ́lá ògúnmọ́lá gbà yẹn là ń ṣe wọ́n dá kinní lẹ̀ ní ìbàdàn rédíò ìbàdàn WNBS wọ́n dá ìjíǹjì akéwì sílẹ̀ ìgbà yẹn àwa mẹ́rin là ń kéwì.
1: Bí ọdún wo lò?
0: Ní 1973. Ìjíǹjì akéwì yẹn. Bí
1: 1974.
0: Nítorí ìgbà mo kúrò lọ́dọ̀ Ògúnmọ́lá 74 òun mo là ń ṣe ìjíǹjì akéwì yẹn.
1: Ní WNBS Ìbàdàn.
0: WNBS Bàbá Fálétí Aláríwájú Adépọ̀jù túbọ̀ sún aládàpọ̀ èmi àwa mẹ́rin ta kọ́kọ́ yìí.
1: Bàbá Ládìgbò ló ò tí bẹ̀rẹ̀ ńgbà náà.
0: Àwọn náà máa ń ṣe mọ́ àṣẹ pé àwọn sì wà ní Emmanuel College ní wọ́n sì lọ fún kọ́ọ̀sì
1: iṣẹ́
0: àlùfá wọn. Ṣùgbọ́n àwọn náà máa ń wá síbi irú tiwantiwa.
1: Lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: Irú káàárọ̀ òjíire àjọ máa ń àwọn náà máa ń kéwì ń bẹ̀. Ìgbà tó yá lódi pé ṣùgbọ́n àwa mẹ́rin ta kọ́ bẹ̀rẹ̀ ìjíǹjì akéwì nìyẹn. Bàbá Fálétí yẹn sì fi gbogbo ara ráàyè gbẹ̀pọ̀ ga làwọn níbẹ̀ yẹn. So àwa mẹ́ta yẹn làwọn pín ọjọ́ méjì láàrin ọ̀sẹ̀. Ìkọ̀ọ̀kan ni bàbá ń dáhùn sí wa. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí dẹni tí ayé mọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Ìgbà tó yẹn lọ́lọ́mùbá ṣe ń gbòdì náà mo ṣe rẹ́kọ̀dù gbòdì 1975.
1: Ṣé
0: láti 1970 mo ti ń ṣe
1: rẹ́kọ̀dù. Bẹ̀rẹ̀ rẹ́kọ̀ ilé iṣẹ́ wo ni máa ń gbé jáde ńgbà náà.
0: Bàbá Sàlà Aláwàdà rẹ́kọ̀dù.
1: Mo sọ láì ya Adéjúmọ̀.
0: Aláwàdà rẹ́kọ̀dù làwọn ló ń gbà yẹn. Ó kàn bá mi ní stúdíò náà ni lónìí. Òun ló dùn tó báyìí tó báyìí òun lọ bó kiri stúdíò. Ìgbà yẹn lájọ ṣe kejì tá a lọ láṣẹ ọdẹ apẹrin. Lájọ ṣe ọdẹ apẹrin. Àkọ́kọ́ tá a lọ mo ṣe jàgùdá ṣòfò lẹ́lẹ́yẹlé.
1: Bẹ́ẹ̀ ni mo dẹ́lẹ́yẹlé mo ríran wo jàgùdá ṣòfò lẹ́lẹ́yẹlé.
0: Bọ́kọ́ ṣe ogun ní ndájọ́ fọ́ọ̀mù olè ogun ní ndájọ́ fọ́ọ̀mù olè bẹ́ẹ̀ ń gbọ́ tẹ̀rẹ̀kítẹ̀kí létí òkun ogun ní ndájọ́ fọ́ọ̀mù olè nígbà tí wọ́n táwọn òyèlú sí kankan
1: jà. Bẹ́ẹ̀ni
0: ìyẹn ni
1: kọjú sí màfẹ́ yẹn ta gba.
0: Ìyẹn ni rẹ́kọ̀dù oníṣẹ́jú méjì àbọ̀.
1: Njọ́ rẹ̀ lọ rẹ́kọ̀dù
0: kékeré. Ìgbà tó yá mo tó ṣèkan sí. Nígbà tó gun mọ́lá wá kú mo wá ṣe rẹ́kọ̀dù lẹ́ EP. Náà ń pè rẹ́kọ̀dù tá a ṣe ń gbà náà.
1: Extended
0: plate. Ẹyẹ òun tó ṣẹ́jú márùn-ún sí mẹ́fà. Pé rúkẹ́ wúkẹ́ lè ra àwọlẹ̀ ogun mọ́làdé wọlé lọ. Kọ́lá wọlé wọlé lọ wúkẹ́ wúkẹ́ lè ra àwọlẹ̀ ogun mọ́làdé wọlé lọ. Njọ́ tá a ṣe o tá a sìnkú olóògbé kọ́lá ògúnmọ́lá emi ati baba faleti la jo nta kuroso ni eti boji ta won ba su ko daro die emi o daro die ekun niyan awa gan tan kewi o me po loju wa to leyin ba na ni mo wa ku ko jumo ise ijala yi kan
1: ni so so
0: I think to go along, along with you, poor.
1: Could you budget? Baba, and your car will go one way with a car.
0: I remember
1: one day with a look.
0: You remember from work?
1: And I call you will.
0: I call a Baptist Day School. Nishaki,
1: Shaki,
0: I call a Baptist Day School.
1: Yes, Romodano Lego.
0: And one in the Sadu come back at the Baba Musiku.
1: A little I will call you.
0: Ah, chief awa kan chief awa kan ni headmaster awa ni aye kale ngba yen chief awa kan wa ni oloselu ni won
1: awon ko ni titilade awa kan
0: titilade awa kan Gideon titilade awa kan jiti awa kan omo kaka ni won won fere eyan gan ah koda won se wa laye olohun o si so emi won
1: se
0: mo si fun wa la se olohun se iru won opolopo lo ti sala si nu awon tisha wa awon tisha wa kan wa ni omo ago are o ti dogba se olopa o ti dogano se otelemuye o se se o ti feyinti o ti pada sagbo are nisin Mr. Adepoju la npe won awon bi mm Adepoju omo aha to npe ni ojo wode loni ati be be lo awon ti sa wa nu
1: e si le ranti awon te jo lo liwe gangan
0: ah awon okan wa nbadan Ogundeji Ojo Timothy Ojo ni Dennis Ogundeji Bankubi la ti e mo si ni
1: nigbana
0: Ogundeji Bankubi boya Ogundeji Ojo awon bi Ayandokun Ayansola awon bi Gani Ayande Gani Ayalade awon bi Togun awon bi won sa po yen awon obirin na wa Janet Ojo oun na Ibadan oun na ti loko ise oun na ti de arumo bi mi bayi
1: adupe
0: awon mo de re popo ola awon bi Charlotte Charlotte aje se kini kan aje leye awon ta jo je omo class kan na nu
1: gba awon ilerewu ti o wa da beri pe won je iwuri fun yin gba na to pe bi awoko se pe bawo ile ise ise o si wu mi o tabi te mo ba do ngba na
0: bi o do seri akoko na egbon mi to bi te o gese won na bi le won mo je bi abileke karun won won pe oni lai si oni alara pe awon ni onijala ko si ijo otun gbogbo saki atabi
1: ijo yen lohun
0: won se sala ise ni bi ko bi odun meta sey o si ijo okun ni won gbogbo saki atagbegbe re awon gan mo kira won pe bi won jagoro bi won ijo tun akan bi ogun mo je ko wa oye nu ode pe ba won o ti ejo ye nu ode ko wa oye nu ba si lode ode ode ode ogun we to olohun fun won lebun ijala ye de mo jala ye so gan so awon ni emi koko ma nwo awokose won ton ba nlo aisun ta we awon onijala aisun na saba ma nse ti o baba to ton ba lo soku yo ba ti o baba ku bayi ojo ke keji re won sa aisun mojo ojo keta ni won wa pagbo egun wa o sa o wa en de we fa go kan kan be so mojo ton ba se aisun ye won o le ma pe wora mi bo se pe oko ni won wa won o parun ko ranse si won ta ba ti de emi o mo so won tori emi o lo ile iwe njo keji won o se ni fekin te la won wo do go o le mi pada ngba won ba lo tan o soru ni lo pa won lohun to ba tun taju ko ba ri mo ito wa
1: o to ri lo lu lo la
0: ni won o ni le mi pada tori inu gbo gbo
1: won ko mo ke kiri o da pada
0: ko lo wa me gba e sugbon mo ti koko ni mo ati ari ara mi pe eni to ni ebun ijala
1: ni ni se ko je obi ajebi ko yi
0: ajebi mi na ni ajebi mi gba pe ebun mi
1: so ati kekere yen le mi kini ti bale yi
0: ah na mo fi so pe kekere la won ti ko mo re sinu po se o kekere ni gbe ti ko mo re si konjo kekere alabi ti karoye mi senu aroye o je ndagba enu o je irun si mo so po aroye mo wa ku laya he he he inuro mi o tu yanrin ibere mi o tu tete Your moment, but if I lay it, I know go Aroyero Milon or Yakolo Aroyeni Shell, me, but can you say, yeah, I will go Gumoko, I will go Cogmo, Cogmo, I will go by that time. I call what is it, me monitor, I will come be on the little guide. I don't want to see me, Cuckoo John. He'll go in lay, Baba, maybe I will be Milomo, Shakini lay, Shakini lay me, oh, go rocking, I bet there were Baba. Emi la mo logun o kare o asabari o koja so bi aje bi mi emi na olohun ta ko emi na de pe mo mo ko mo ko mo ka mi mo ko mi mo ka yen olohun to fi ran mi lowo te pe mo ni akole seun pe
1: education
0: seun pe teyin o ba ti ode o ba po ijala tele tele o yato si ti sin idi ni pe ijala ajohun oriki oriki lo po nbe
1: be
0: e mu e baba pe
1: olokun ese
0: komi ni wo ni le re ni abi
1: olofa
0: olofa mo
1: olohun
0: abi olohun abi imogun ti oba ti so pe won mo ki olo ni sugbon ni isin ta ba nfe lo ba yan se sise a kokon lo se iwadi eyi ta won olohun bun pe ni research
1: Ile re
0: ati won to fe se gan boya oye o fe joye ni
1: iyawo ni
0: o ba ni o fe joye ohun ti idi
1: duro oye ye
0: ado ba idi
1: ni ri te bi fe fun loye
0: iwe eyan to je laarin ilu ta fe fun loye kini tumo oye to fe fun ya oruko iyawo e oruko baba e oruko iya e gbogbo eyan o wa ninu ohun ta ko to di pe a wa da si ori ki ori le Oh, I want to love the Kewani at the
1: Moturi Lake, but I'm sorry. We only Sakara go to them, we want to be
0: Connie
1: and Lama. I'm sorry. Cocker Lake, come to dear, we meet our dad, but I will be near the grave. Do you
0: want to be so local? Oh, Ashiriara.
1: Eh, I give any, Baba. I did any. Who you mean?
0: Ani jalode o lori do we o awe alabi baba ni ki se pe tenu awa npe de to ga baba ni ki se pe gbogbo erin ti wa ti kuro ni tekan baba ni ki se pe ojorin ayi se lefe esin mi ariwo pelu agbaja ayi se lefe esin mi ari ojorin woro woro wo to le mo esin mi ariwo poje gba orin agbe asiko omo etun nigbo esin mi ariwo mi o rorisa to ma ni togun osi o esin mi ariwo ewe egbegbe lo ngborin to mi wa esin mi ariwo agbe to laro lo ngbere to wa wa esin mi ariwo awon aluko sa ma gbere temi bo esin mi gbere gbere iwo pelu tomo o esin mi ariwo pelu agbaja
1: Ẹni wọn tó ń kọ̀ kan náà tí wọ́n fi ta òsíra wọn. Bàbá Yusuf Ọlátúnjì àti bàbá wa.
0: Bàbá Yusuf ló kọrin bú àká pé à ń pè yín lọ́mọ ẹran ẹ ń hùwà ọmọ garawa. À ń pè yín lọ́mọ ẹran à ń hùwà ọmọ ẹran. Àwọn èèyàn lásán kò tọ́ sí irú wa láti Ṣùgádà fẹ́nìyàn yẹ pẹ́rẹ́. Baba Aisha kan gba ti o ba o daun
1: lo fun lesi
0: o ni eyin ara mi mo fe se mesi kan baba to fori jona gini ka se fun baba yen baba ti o lero meji to koja oti ko lero meji to koja oti baba lo so de to ba nro ti mu ko je bi kita ohun laya nile ko je bi kita ohun lomo nile o le ta lejo kefa koto wole lai wo bata lai devila o nlojo mefa ile oloti o tun soro somo luwa bi eyan seri pe jinda seri baba o loguro to tun peru wa lomo garawa tani baba se bon pe lomo garawa o won laya nile mo bi mo lo dede gbogbo won bojumu mi o gba yawo poisi mi o fe yawo ebi obirin ti ru yin le ba soro ki sawa ni baba ma fe eyan o le fe ru egbe iya eni yawo kolo un jaye olorin ti ba nba mi wo ya ja bi mo la lugbe fun ti o gbo o ma gbe gidi ngbe tin ba gba le pa tin ja wati wati ma bere mole ma gbe leri kin to nagba eyin omo tata mole idolodo mi boy boy oni lure lo idolodo mi boy boy baba o le ya
1: idolodo mi boy boy
0: ngba do ari baba ni ala kori o ma ma fi mi sowo ni baba ma da lohun
1: o da lohun se orogun owe se o na ni ka pe
0: orogun owo ni o ti bere ti pe
1: o ti wa ti pe nje ngba ti en kan kan ba ni sorogun jo na lohun
0: ah emi o lorogun o
1: tori pe bun ti yin oto ni gidi pe
0: emi ti en wa eni ti o ba mi sorogun o mo en
1: so yin ki en fe
0: awon eyan wa ba mi ngba kan pe enikan kin soro si mu ni toja e je ko won o soro si mi na eni ti ba je ta ba jo jorogun a si wa fe rara wa debi ohun ni ologbe ogun dare foyan mu
1: baba logo mo so
0: o feran mi di ore mi ni pe mi o se kere to legbe re ore mi ni emi na se ohun to se ti o fa ni pe ojo kan awon omo University of Ife won fe fun mi ni award kan won ni gege bi won ni awon awon eje omo to n ko eko ore music
1: students
0: won wa lawon fe won wa fun mi ni iwe won wa ni iwe te fun mi se fun e fi se pe foyan mu na won ni ah won lawon o pe won o te ba ti pe foyan mu e mo reti mi o awon na ya won lenu pe awon ogbo we pe eyan meji n sise
1: be lo rogo
0: won de wa feran ara won lo da emi na lawon o si fun ni iwe e mo ni e mu wa lo fun lo gbo so won ba gba
1: iwe
0: iwe pe won gba won ba gbo na injo tin ti e lo kini mo 504 kan mo gbe mo lo ngba na mo wo shirt mo wo trouser mo ba lo baba o mo pe mi ni tori a this mora wa ta ra ngba na ale de won yo pe en a to de baba mo saju ba won eyan mo ro pa won alakowe kan to wa
1: customer
0: won sa fi mi joko bi kan ti ton fi da won ti won ti won da lohun tan to ngba ton tan to akowe ewo la ri o e mo bo nbi mo se sumo ma ni te mo mi ni pa ni a
1: mo mo bi lu egun mo ni eyan mo o
0: ni alabi ogun depo no ni ha o ti yin amora to la mo ba so fun pe iwe ti mo mu wa fun yin re won ni won fe fi ami eye da yin lola baba ni eyin alakowe na leni wo yin kan se o ra taya moto bi fun mi te o ba mo ni won ra o la te baba njo ti a lo gba ami eye yen ibi na la wa ṣùgbọ́n bọ́ọ̀lù scott alangbe bàbá ti dé látago méje
1: àtọkọmọṣọ
0: wọn ti dé bí àtàwọn ẹgbẹ́ wọn àtàwọn ẹ̀ṣọ́ wọn wá làbá gbéra lọ́ba défẹ̀ gbàtà défẹ̀ tí bàbá náà rí ohun tó ṣẹlẹ̀ nígbà náà epo àkàrà náà wá àwọn tó tẹ̀lé epo àkàrà wọn wá ngbà náà ni àwọn bíi mèrèǹgè wọn tẹ̀lé epo àkàrà wá ngbà yẹn torí
1: ọjọ́ kọ̀ wọrí wa
0: epo àkàrà ni wọn fún ní
1: awọ́ọ̀dù
0: ngbà náà àwọn bíi amúdáwó jèrè àwọn náà tẹ̀lé epo àkàrà wa adédìrí arúnra lọ́jọ́ ọba
1: adédára arúnra lọ́jọ́ ọba
0: àwọn yẹn náà wá wọn fáwọn náà láwọ́ọ̀dù tó nígbà tá a wá ń tọ́ akú wọn ní kí bàbá fọyín wo sọ̀rọ̀ wọn bọ́ sí wọn rẹ ha òun ò ríru ọ̀rẹ́ òun yìí rí o ọjọ́ tóun ti ń rìn òun ò ríru ẹ̀rí kí wọ́n bá wá ń fi eléyìí pè tán fóun kódà òun bá máa gbéra òun sí kúra bóun bá lóun ò wà nínú tóun rí ń bí yìí lóyìn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe àbẹ̀rẹ̀ sáàbù bá mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ òun gbọ́mìlẹ̀ jẹ́ bí a ṣe fẹ́ràn ara wa àti ògbóndàdé fọ́nà níjọ́ mo fẹ́ ńgbà mo fẹ́ ṣe ọjọ́ òbí àádọ́rin ọdún ní 2011 bàbá gbọ́ bàbá lóun ò wà bàbá ò sì lè rìn mọ́ wọn ò lè dìde ńlẹ̀ mọ́ ṣùgbọ́n lórí ìjókòó náà wọ́n lè máa ohun ọmọ bọ́ ni ó ní kí n sáàrán ẹnìkan kó wá mọ́tò gbé òun ṣàfẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n máa rí pé wàhálà
1: wàhálà lè wàhálà lè
0: títí tí bàbá fi tẹrígbà sọ yẹn kódà inú ohun tí inú bàbá adébóyè adébáyọ̀fálétí ohun tí inú wọn máa ń dùn sí nìyẹn tó bá rí mi báyìí wọn á ní tò ọ̀rẹ́ rẹ̀ ń kọ́ mi ele bubo mo lo wa dada ko da to ri alana enu won o dun won mo nu won do si repo wa ki na fa fe mo ba
1: kan ko mo ya pa
0: eh ki la
1: fe
0: o emi pe emi temi mo gbagbo ninu pe o me teyan ba mu ko ni sakoja eyan o awon ngba ti ewi taganta ti ewi ti o ti di yeri e bayi awon awa meji ni awon iyan saba ma npe lode lari waju adepoju atemi awon eyan lari waju adepoju won wa pe mi lati badan pire ti mo so ko awon kewi awon omo temi tani ebi temi won wa pe ogurare foyan mu ngba yen gba o se record fun won pelu ngba to se record fun won lo fi ni ohun le desa kini ayin ko won mo ya le ore ohun lo alabi omo ogun depo alabi ogun o se okewi o sun jala ota kuku ore meti aso ohun lo fun mi lori kiyen ni record yen to awon ebi ti e na awon owodun ni kawon kan be owodun ni motors ni jos won wa ti akora wa group me alo si jos alo si gombe alo si eko awon ba won odo ni isere emi ori won to buru ngba ti omi teyan ba mu ko le san koja eni lo ki la mo wa gbagba laabo ta ma sorogun owo si emi o ba ni kankan sorogun owo
1: sugbon se edogbon si nigba kankan
0: olohun o je in ti e wo ohun to mo ti e fi ko le ra ogun ori mi o se sugbon ki n sam emi na ọkan mi gan ni mo re n ba sise lo lohun fun ran si mi ki n sam ti ba enikankan ki ma n ti ni enikankan nu ki ma jowo enikan ki ma se ọkan mi ma robi se enikankan tori pe gba mo n lo school ti mo wi yen mo ma n gba ipo keji ipo kini ipo keta njo ta ba gbera wa yen leju ipo keta lo gbo awa n se dawo lowo ni bora mi ti mo lo sun yala yen na wale latoko mo fi ko nge gba ta n se dawo yen na ba ni awon osogun ko so yi fun mi won ba bo sita won ja ewe oro odan won je won fata re si won won ni iso yi agbojo ni pe ba ti n gba epo keta tele pe ipo abo ba wa ipo abo won gba leyin
1: sokoja ko kan
0: to ngba ti olodun na ngba ta gbe dawo ipo ke fa mo lati gba ele ni ti ja ogun le ni wahala ni ajo wa beyan ba bo ba re eyan abeyan ba
1: be di de pa toju ara lasan
0: toju ara olodun ta iwe o da egbo nitori awa
1: ogun ba
0: to ti da
1: lorun kankan
0: mo pe to jade
1: ajo gbe si kankan
0: to mo lo yi ile kan
1: tede kan se o wa ri be ba lode pe ti wo le mo dawo fun
0: ah mo se ri ohun si ni se lai lai ko ti e pe tori ko si ogun iru ogun beyen ti ki ni abo ti ki labo
1: yo leyin
0: ere ti ode ba n fi ogun peran bi me ba lo bode mi lalejo bayi ti o wa ri ohun ti o fi seyin lalejo o lo bo seyin ahere o yi kan yin bo lu okiki kan gba yo lo gbe kalambe tabi etu sugbọn tọ wa ko wọn ri wọn ọmọ wọn ò ṣe wọn wọn ṣe wọn má rí gbọ nínú kí ọmọ ọjà lórí àwọn ọmọ nínú kọ ọmọ bábí kú nínú kọ ọmọ míì tí kò tiẹ̀ bí ọmọ míì kọjọ ọbọ kò sí ì tí ò ní èyí táwọn èèbò ń pè ní
1: repercussion
0: kí ẹ kọ fọdà fọlọ́hún kí
1: ọjọ́ lówó ṣiṣẹ́
0: ara rẹ ara ọkàn òun kan balẹ̀
1: sugbọn odewole lori tinu yi doju pe ha ọlọrun mo se o
0: mo lo ode kan ni leko asese se oba n gbade wa tan ni saki oba wa gbade ni 1981 awọn to wa wa awọn ara eko to wa wa sibẹ wọn a fẹ segbeyawo fun ọmọ leko adedoyin agbamu
1: ti aruna ṣọlá kì í jọ
0: o kí bàbá rẹ ń gbàdúrà bàbá rẹ ìmọ̀lẹ́ ládédoyin
1: ní ìlú àgbàmú lè rí ti wó
0: samuel ni bàbá ní ọkùnrin yẹn jẹ ìlú ọmọ wọn ni wọn bá ọmọ wọn àkọ́bí ọmọ wọn ló fẹ́ ṣe ìgbéyàwó yìí dàrẹ́tọ̀ kọ́mpìlì mẹ́jọ lọmọ wọn yẹn ló jẹ kẹgbẹ yẹn mi sí láńpẹ ọmọ olúwa wa ni àdédoyin fẹ
1: kí
0: ọmọ yìí fún ìlà wa lọ síbẹ sani àwọn òpè island club náà ń pè wọn
1: bẹẹni lẹkọọ
0: àwọn òpè sani àdúgbò gbọlọ kórè iṣẹ wa ni kẹsẹ pé wọn gbọ iye báyìí ni wọn gbà hotel kan tó wà ní bábí ìtìyẹn tó lórúkọ dáadáa báyìí náà ni wọn máa ń lò ibẹ láti ṣeré ṣẹrí múrítà láti ní ọba owó ń gbà náà
1: bẹẹni
0: bí mo ṣe bẹrẹ báyìí. Ọ̀rọ̀ bàbá ìyàwó òdìdé lórí ìjòkó ṣùgbọ́n àwọn òru àwọn agbámú àwọn ìlú dùn àwọn ìbòdì òru àwọn gbogbo àwọn ìgbóhùnà ká wọ́n wá ń rọ òjò múrítàlá lé mi lórí múrítàlá ṣe rí ojú ẹnìkan ojú náà tó mú
1: tẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńtẹ́ńt
0: seri gba mo pa o bi ta wi
1: hmm
0: gba to to ya mo se ti mo a to wa de bi ti san ni o ti sere lale mo kan joko bayi ni a se bi mo joko lawon eyan gba wole to ba ti wa re itaju ka ah mo ti ko ni sile nbe o wa ko ba si se deke tori mo ri pe papo awon mo awon na su ti ri bi mo su ta ba ni ka ko ojile mejo n sale ko ni gba wa mo n bo ba mo ani ke bu ko ni petesi ke mi o le ma lo
1: okay
0: e bi ara merin loke eh e ni wo deke yen mo wa njo yen mo ko yen mo ti ri wo deke ni mo lo ni mo lo da jo deke ni ja pa pa la po da pa
1: Ebale
0: ri o. Ṣùgbọ́n àpé ọtí inú èèyàn dùn jù. Òun ni ọjọ́ tí wọ́n wá sọ fún bíi ọlọ́run fọ́run kẹ Prọfẹ́sọ Adébóyè Babalọ́lá. Ọmọ
1: ìpínlẹ̀
0: bíi ni. Wọ́n á pèsè pé kí wọ́n wá bá wọn UNILAG lọ sílùú Òyìnbó. West Germany. Kẹ́rí, mo wá ń wúra mi pé.
1: West Germany.
0: Ni Berlin, Berlin lalo. Ma n wura mi pe
1: primary
0: six abi ala ni sani. Ba se lo si lo Oyinbo nu. Se si ri ki se pe owo kan babara la n ri mu lo la n ri mu bo nilu Oyinbo. Sugbon Opalaba ni ake ohun ko lenu eni ni eni ore ni ake ohun sugbon eni to n ba fi sa. Ẹnu ara yẹn ni ọ̀pá rárá ọ̀pálọ́pá ní aláàkẹ́ ọ̀pálọ́pá ní aláàkẹ́ ọ̀pálọ́pá sá aláàkẹ́ ní ọ̀pálọ́wà rẹ̀ kéké bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló ìbò àtànà kìí ṣe owó kànlá mọ̀ wọ́n sábà ti kí pé àlọ́ ló ìbò yẹn bàbá ti dé báyìí àwọn tí ọmọ pé ṣe wá àwọn tá a ti ń gba tọrọ lọ́wọ́ wọn tẹ́lẹ̀
1: onísílẹ̀
0: kan àwọn náà ò ní iná mọ́ ẹni tó ti gbé ohun tó ti gbé nílùú ìbò lẹ́yìngbà ọdún tó tún tẹ̀lé nípasẹ̀ wọn náà mo fi tún lọ sí Italy nípasẹ̀ wọn náà ni lẹ́yìn ìyẹn ní 1984 London bí ìlàlọ́gbà yẹn kó tó di pé 1983 a lọ sí South Korea láti lọ ṣeré mẹ́mbà yẹn. Katiẹ kéèyàn ọmọ lu ṣe wá rí wá dàbí ìgbà téèyàn bá lọ mẹ́kà ni téèyàn bá lọ lu àjèjì tó bá dọ̀ wọ́n sá máa gbàdúrà wọ́n ọlọ́run bí mo dé yìí ṣàkùn bàbá dé nàìjíríà kẹ́mi o má fi rìn àjò ibú mi o pé bá lọ sílùú òyìnbó kan kí n dé kí n má ra mọ́tò kan rí bẹ́ẹ̀ kì í sọ ohun tí mo wá ó lè tóṣù mẹ́ta sígbà náà sígbà ń bá dé
1: owó tó dé
0: pèsè owó. Ìgbà náà a tún ti lọ lọ sí ní 2005 yìí lọ sí Japan tó aṣáájú kan lọ.
1: Jésù ṣeun. Moria Arika, Emma Tunzi, be a jingu, Kapulugufa, or Lucilu.
0: Ah, is a gun to my joke with Kiso Lucia Lunica. Kiso Lucia Lunica, and to one tank.
1: In Taga,
0: pure water. Go down,
1: hey,
0: hotel. I want any sawmill. I want any block industry. I want. Kosimu ya ojato ntati ti won gbe wata ni ta se polowe won gbe oja wa lati won gbe se wa lati ibadan lati lati ko lati gbogbo ile karo ojire lati se bi o se lu ba wa de awa na wa nboju o le daada
1: okay
0: a ri pe awon ta fe ba se yi won e se agbere oselu
1: ti o le so wa ledun
0: tori pe te ba lo se asise te ba lo sise fe nikan ti o ba wole
1: abukuri
0: podun mejo ni ni o ba le nto wole o ba lo e bi lo gari e bu gari e nte si e bu ga wole na e ti ri ti se nbe ka to so pe
1: o ta i
0: orugbu re to a wa fara bale a wo awon araalu ta ni won fe ran ju ninu awon
1: to
0: won
1: di se se ko wole
0: a ri pe awon kan te ti wa nbe sugbon ti won huwa kan ta won araalu o gbogbo ara gba ti won
1: beeli
0: a wo le a wo be yen a wa mu eni ti o ba roi ko to di pe won go ba wa o mi fry idu na duro la ma le opolowo la ma le elomi
1: pe mo ba lu ko je
0: pa na wa ma de ta wa ni on ve se kini seju kan ta ni ko lo mu 3 million wa se seju ko radio
1: yo ba sa
0: yo o ti le lo mo ti se kan na pe ni to ibo to lo yen won ni ko lo mu 1.5 million wa fun seju kan se mo to wa fe se tori moto ka ke ko mu 3 million wa to ba lo da won lo ti se won se do won ni won ba pe mi pe meeting la won wa yi pe won so pe ki send account number sugbon wa ri pe ko le
1: ile yo so mi le lo
0: le wole
1: eh
0: ngba to be ba ti kuro ni te ba se awon ohun to n da won awon oluselu ni pe won o ni ran ti ohun ti egbe yen se fa won mo ti ohun ti egbe ba se wa gba nu egbe kan to ti se ni kan wa so je pe ni kini lo ti o wa lati mole o wa lagba ewon lo fi dibo fun wole to si se senator won ti dibo fun wole ngba to wa logba ewon egbe yen dibo fun wole o se senito lekini o se lekeji o se leketa wa lo fe se gomina awon wa ni won si dibo ibo abele ko mu lo ba binu ko nbe
1: o lo do egbe mi
0: a lo egbe mi nte mi o fe mi e bi jaba bi e sora yin do mo le kan na ni bi jaba de
1: e pari e
0: a e pari e ni
1: nito bilu
0: a e ọjọ́ ọ̀la tó ń bẹ ńbẹ bẹ́ẹ̀ni kan ọba wọlé lónìí ẹ̀yẹ méjì ọ̀sá lè wọlé lẹ́ẹ̀kan tó gbogbo wọ̀nyí là máa ń wò tó fi dàbí pé ta ìta bá sọ kiri sí báyìí ó sì máa ń mú.
1: Òde ìwúlé lọ tí ọ̀tẹ̀ yìí lọ́rùn rí irú kíla kíla sùnmìdé bí ìwọ lọ.
0: Ṣé rí òde tí mo lọ tí ó tẹ̀ mí lọ́rùn pọ̀ ó tóbi mẹ́ta. Ṣé rí ìgbà tí Kọ́lẹ́ntì àti Barista
1: ti o nja
0: jayin Kọ́lẹ́ntì wa ṣe rékan ní Òṣogbo ńbí wa ṣeré fún bàbá kan tó ń pè ní Adélékè Odúọlá òun ṣòkò ìyá ẹ ṣòkò bàbá ẹ bẹ̀rẹ̀ sí da náírà bò wa a parí eré báyìí ni Kọ́lẹ́ntì bá ní wọn lọ pè mí wa ṣé ní Nàìjíríà yìí náà yọ wà ǹjẹ́ tí ṣe rékọ́ọ̀dù rí rárá.
1: Adúpẹ́ lọ́dọ̀ olùpárí yín pé ẹ̀mí yín ogun ẹ fàlàáfíà lulẹ̀ ayé yín.
2: Alaye ṣé o mọ mẹ̀mẹ́.
3: Èmi.
2: Èmi mọ mẹ̀mẹ́. Ṣé o mọ mẹ̀mẹ́.
3: Èmi ò mọ mẹ̀mẹ́.
2: O mọ mẹ̀mẹ́.
4: Mo ní pẹ́ mọ mẹ̀mẹ́. Dábàá mọ mẹ̀mẹ́ mọ mẹ̀mẹ́.
2: 32 FM 94.9 À ń fẹ̀ ní gba gbogbo àgbáyé. Àwa gangan ní mẹ̀mẹ́mẹ́mẹ́.
4: Dábàá mọ mẹ̀mẹ́ mọ mẹ̀mẹ́mẹ́mẹ́.
5: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bagẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́nipò ìṣòro 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbọ́à. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

0: bákanáà ni rashid apala àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheater látún fi pàdé tọdún ní sí lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tàwánú rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini mi chinchin ló sẹgbẹ́ tẹrù 32 fm laughter fest tọdún ní tó bá padà wáyé tí n bá tún padà wálẹ̀ kan sí mo máa jẹ gbogbo ayé.
1: ṣébẹ́ yẹn ò bá ti gbọ̀nà ẹ̀bùrú láyé nbí.
2: ṣé kò ní jẹun àbí ṣé kò ní rọwọ.
3: Are you ready? With Glow Magic Data, we don't have to settle for less.

ẹni tó jòkó ẹkú àfìdí balẹ̀ níbẹ̀ ń kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà kóró máa sa ìgbà ó kóró máa sa ìgbà àfi bí mo dáàse ó dáàse ó dáàse ó kóró máa sa ìgbà akọ́dá ayé mojúbà ó àṣẹ̀dá ayé mojúbà ó mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí ó kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ ọkọ bá pẹ́ kánrin ké ṣe aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́ ẹni tó ti bí òníyàn kú àgán tọwọ́ àlàbò sùn àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa o mojúbà gbogbo ìṣẹ̀nṣe lápapọ̀ ìṣẹ̀nṣe ò ní bàjẹ́ o ọyọ́ state ò ní bàjẹ́ gbogbo nàìjíríà ò ní bàjẹ́ lápapọ̀ adégoróyè igi àdùbí agbéfágorí ìtẹ́ lorúkọ tèmi olóyè ọ̀tún olúwawo general fún gbogbo tìbútòrò ilẹ̀ ìbàdàn lápapọ̀ mọ́gàjì ilé olúòjì ọ̀fọ̀jẹ́ ìbàdàn land gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú ìbàdàn ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjì ẹ sọ lóde èdè ayùn rẹ ẹ rìn sáàrin ọjà òjì ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ní ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣálẹ̀ ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣálẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ibẹ̀lẹ̀ ti sọ̀kalẹ̀ tẹ́ ẹ bá ti gbójú ṣọ̀kan ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀ ẹlẹ́ lọ sílé bàbá ìwéǹjẹ́ àdùbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè mí sí 080-332-601-41 tàbí 080-53-45-92-23 odùfà tẹ́ láǹfààní láti máa gbọ́ lásàálẹ̀ òun náà ni odùfà ìrẹ̀tẹ̀gùn dá ìrẹ̀tẹ̀ lọ́wọ́ ọ̀tún ògùn dá lọ́wọ́ òsì tó ẹ wà tó wà nǹkan fìdílé kẹ́ ẹ mọ̀ bá mi ká lọ. Ìfà ni ìrẹ̀tẹ̀gùn dá awọ ẹ mọ́ lódìfà fún ẹ mọ́ wọn ní kẹ́ mọ́ orúbọ nítorí ikú ọgbẹ́ bọ orúbọ ogbèrú ó tẹ̀rù ẹ wá wo rúrú ẹ bọ bí ṣe ń gbé ni àrúdá rẹ̀ á sì máa gbé nìyẹn. Kọ̀pẹ́ kò jinná ẹ wá bánilá ìkú kan giri bẹ́ẹ̀ ni ẹmọ àti òkété àwọn méjèèjì ni wọ́n jọ ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí òde ayé àwọn méjèèjì mú ó kankun éjì wọ́n gba ọ̀dọ̀ babaláwo lọ òde ayé táwọn ń lọ yìí àwọn gbó àwọn tọ́ ni àwọn méjèèjì ń dáfá sí wàjà táwọn méjèèjì ọ̀ dáfá tọ́pọ́n sún tọ́yẹ̀lá ìrẹ̀tẹ̀gùn dátọ́ jáde fún ẹmọ yìí ìrẹ̀tẹ̀gùn dá iná lọ jáde fún òkété o wọ́n ní káwọn méjèèjì orúbọ ẹmọ kọ̀ jálẹ̀ o ẹmọ lòún gbọ́n bíi ifá lòún mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ ẹmọ kọ̀ jálẹ̀ o ẹmọ lòún ọ̀lẹ̀ bọ́ọ́rú ẹmọ orúbọ òkété nìkan ní bẹ lẹ́yìn tó ń ṣẹbọ̀ òkété gbọ́ rírú ẹbọ rú àṣẹ̀wá àṣẹ̀bọ̀ àwọn méjèèjì ti ìkọ̀lé ọ̀run dé òde ayé wọ́n bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tó lódùmarè rán wọn nígbà tó dijọ́ kan èrùn ìjà lọ òun sí ejò níbùbá níbi tí ejò ọká wà wíwọ́ tí ejò ọká ń wọ́ bọ̀ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀
tawon iran ja lo ti surubo ejo oka lara gban ti ejo oka fori so ese okete okete ti sele ti e tori npe gba ti babalawo re ti rubo fun ni an ti kilo fun wipe to ba ti wa na le re ko ma fi ese ko ma fi se ile re mata tori ewu gbogbo ti ba nbo pe ko sora ntori ewu gbogbo lo ka ba ro ri bode pada ninu sa okete ngba ti oro na lo okete ti se ile ti e wi wo ti oka npada wo lo re re re ri iwo me ti oka ri toka o tori bo bayi o lo su si ni jija ti oka o lo ja sinu eku oju nbi ti e ma wa lilanu ti oka la enu o gbe e mo menu iho ti oka tori bo ni pelu onira ti irun ja oka ni gbogbo ara je gbogbo eti tin gbo mi lasale yi alejo ti o pa wa ni gba alejo orun ni kai mo le tomo tomo gbogbo bi te tin gbo mi e ri bayi iba ma je po kete na rubo ni bi irun ija lo se lori si oka ni buba ti oka fi nwo ruru toro toro to koko tori bo isa okete to ba je po kete na lo ba ninu eku oju okete ina lo ka ugbe mi okete wa njo okete wa nyo okete wa yin babalawo awo yin faifa wa yin olodumare oba lorun ngba ti seda re yo lowo oku ta ba da ifa re te gonda ifunyan a so pe ko ntin urubo nitori ewu gbogbo ko ntin omo si gba alejo lasiko to ba da fa iko si urubo aiku
yala o to ba wa lori isoro kan tabo ba wa lori ipenija kan to ti mo bi ti oja si tabo n ba yan fa nkan po ta wa da ifa re tegun dai fun o itumo ti nbe na fa re tegun dai na ni pe ko nti orubo ntori iku gbogbo n to ba le demi eyan le gbodo pe kiru eni be orubo 256 ni page ifa o odu fa ko kan lo ti duo fun isoro ko kan ti n sele ese da lori ile alaye to si ti ni ibi to ti bere ibi to ba de ati koko ona abayo ninu oju odu fa kookan ta le ni to kokko da odu fa yi eni to da odu fa yi nigba wa se kini nkan ti eni to da odu fa yi se bi tema ati okete yi toro re fituba toro re fituse to fi rile aye gbe to fi rile aye lo to fi rile aye se be lo ti wa lati gba wa ti se loju odu fa kookan be lo si wa titi daye ode oni ogun ogbon egbe egberun la kari eyen ni gbogbo won to kadara o ba baba wa ba rin rin ajo kan tona ba poruru mo won lowo won mu kan kun eji won gbale alawo lo ni odu to ba hu loju opon won o rubo re leyin opolopo wadi ni kadara to ko leyin etutu to foso lo nje to faje lo nje tan in lo ogun to ma sise lara eda alaye tori pe kaluku lo ni ipe orun re bi tan fa kokan se lo na lo se ni etutu ti odu fa kokan gba ko to kan ejike ya ajo ta ba ti esisi gbogbo en tin da fun lo ni eni pada da toro je o adegoroye Ige Adubi Agbefagori ite loruko temi Oloye Otun Oluawo General fun gbogbo ti butoro ile Ibadan lapapo Mogaji ile Oluoje Ofoje Ibadan land gbogbo bi te ba bawo ilu Ibadan lati bi kibi e wo ko ti nbo wa si gate oje e so loja oje di ayun re erin saarin oja oje nibi ti a tin te ni gangan egbe okada oke ofa baba asale e so loju source to wa loke ofa baba asale te ba ti gboju so kan yin lowo otun e ri akoma na wan di ero bon olu eni le baba ewe nje adubi le nlo ero bani soro te le pimi si 080 332 601 41 080 332 601 41 tabi 082 53 45 92 23 080 53 45 92 23 Iretegunda odu Fatimo mu wa si eti gboyin lasale yi elaboru o elaboyi elabo sise ogbo ato asuri iworiwo fun

0: olúwa gbọ́ pẹ́ wa o ẹ̀rí àwọn wòlíì alágbà wí gbogbo ẹ̀dá ipa ti ń bẹ lẹ́yìn mi agbára tó gbé mi ró ó mà káàkà ìtàgbó orí ẹ̀ka ẹnìkan dẹ̀ gbọ́ mi ìjẹ́ ayé tó ń jà ọ̀tọ́mọtọ́mọ yẹn ìjì yẹn ẹ̀mí mímọ́ pò pèsè ìkátà nílá ìkàbóríà ìjì gbèsè yẹn olúwa ní sọ bẹ́ẹ̀ rákà túnmà ẹni yí gbèsè náà fi ń bá ọjà ìjì yẹn lórúkọ jésù ẹ̀mí mọ́ pò pèsè obìnrin tí àìsàn wà nígbà yẹn rí àkàtà báyìí kàtó nílá kẹsà àdàlẹ́ gbé ọwọ́ síbà yà yẹn wọ́n ní gbàdúrà fún ọ ọfà burúkú tó wọnú àgọ́ rẹ̀ ó yà jáde in the name of Jesus ọba tó sọ fún omi tó ní kó dákẹ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́ àábíyámọ̀ ìjà táyé ń fi náà ọmọ jó ẹ léraléra olúwádẹ ní gbàdúrà fún ọ ọmọ òtúkú mẹ lọwọ mi báà ni mo sọ ní orúkọ ọlọ́run àwọn ọmọ ogun ẹni tó fi ẹ̀tọ́ ayé ẹ̀ ń dùn yìí ìjì máa ní ìjì kó máa kù díẹ̀ kó bọ́ sí ìjì máa lè má bà ìjì máa fà kó má tora ìjì máa dùn kó máa bọ́ yẹn báyìí ni mo sọ lórúkọ jésù òfin jésù a máa sọ ìdáná ẹgbẹ́ lọ́fẹ́ ọ̀kẹ́ balẹ̀ o ẹni yí wọ́n ní kí n sọ fún ọ gbogbo tó ń dọwọ́ lè kò sílẹ̀ tó wọ̀ ìgbìyànjú wa bọ́ sórí asán ìjì ni ìjì ni òpin jésù in the name of Jesus iná ń pè ní ìjì ìjì ni ọwọ́ afẹ́fẹ́ tó ń ṣiṣẹ́ òdì
1: ọwọ́ afẹ́fẹ́
0: ọlọ́run tí afẹ́fẹ́ káfẹ́fẹ́ lè máa fẹ́ sí wa kára má bàa ní ènìyàn àmọ́ níbi tó bá ti di ìjì ó máa bẹ̀rẹ̀ iṣẹ́ òdì ni ìjì kì í ṣiṣẹ́ rere kan bí òṣì òdì báyìí ni mo sọ gbogbo ẹni tí ìjì sanwó òdì sí nà yá àìkàgbóríà lónìí ìṣẹ́gudé bí ìjì bá bẹ̀rẹ̀ tó ṣe ọwọ́ òdì nọmba wá tìrẹ tó bá gbà ní ilé kọjá a ṣe orí ilé dànù ò lè bá ọ̀pọ̀lọpọ̀ ilé tọwọ́ ìjì bá wọnú òdì nígbà tí ọba máa dá báyìí ẹ kẹrìí pé ọ̀pọ̀lọpọ̀ ilé náà ti ṣí pàmì ẹ ẹ̀wọ̀n ti ṣírù pẹ̀ dànù ìjì ló ṣọwọ́ òdì ni ẹ wá gbọ́ sà ìjì tó ṣọwọ́ òdì rẹ ẹ̀mí mọ́ pálẹ́nu yẹn tó àṣírí kan fún àti ìjì tó wé pàánù wé ìjì tó ṣí olórí ilé dànù ẹ̀rì balẹ̀ lémi ìjì ti jà ó ti gbé kúrò lórí ilé ìjì máa ń jà tó máa ń gbé ọkùnrin kò lé àwa anílé tó dáa lọ́mọ tó dáa ìjì obìnrin ló máa jà obìnrin yà wá gbé sọ́dọ̀ a lọ máa fọhún tí ò yẹ kó fọ a lọ máa jẹun tí ò yẹ kó jẹ máa kiri àwọ̀ ẹ̀ wá sọ́dọ̀ mi sometimes nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀ tó dádì ẹni tí ó tó ń lógbó ọkọ lọ́wọ́ ẹ̀bìtì ló bẹ̀rẹ̀ ètò ń ṣe ìpè yẹn tí kẹ́kẹ́ kẹ́lé ní ọkùnrin yẹn mo wá wò títí mo ní gbàgbọ́ jù à èmi máa sọ pé tọ́ba dọ́dọ̀ wòlíì ìwọ ọkọ ló máa sọ tó ṣe
1: ẹ
0: ẹ̀mí mọ́ báyìí ló máa máa tó àṣírí ogun tí obìnrin yẹn ṣe wọnú program mo ní madam mo ní ìbìkan ti jà nílé ní o ti gbọkọ yín jìnnà olóbìnrin tí ò tó mo ní já gbàdúrà nígbà tá gbàdúrà mo rí wípé ìjì ló gbókùnrin yẹn lọ mo ní mo ń sọ fún ẹlẹ́ẹ̀kan ó fi ń ṣépè lókùnrin lórí ibi tó bá rẹ̀ kò wú ìjì ló ń jà lẹ́dí ọmọdé lóhùn ó ti bá obìnrin tẹ́lẹ̀ ó ti máa ń ṣe

0: tori ofe ba je mi sele yo 20000 oluwa ni no ise o nlele awon 100 ya koko im to ba koko de oro ti mo mix yen ti fun oni oruko won na ye my god awon to wa stand give me won de ri awon eyan la la la to wa
1: ko
0: fun mi lo re oluwa ti se bo lo wa ni je
1: se
0: mi na se ran lo 100 de
1: awon
0: lo bi je wi pe lo to mi o yi pada iran wo ni ki fun ni lo oru ofe sugbon tori oluwa ti ko be awon 40 la ti fun ni ojo 90 ta se koja ele to ku 20 la ma fi fun awon 20 akoko to ba de o to ku ma ra ni ye dide o royin bi to ti ba de oluwa so je ki mo wi pe iji ko didi lo fe ja le
1: iko didi
0: oh my god o fe pon ko fe pa ya mo so iji to nja
1: ko
0: fe pon mo me lowo iji to nja
1: ko
0: fe pa ya me lowo iji to nja
1: ko
0: fe pon ko me lowo iji to nja
1: ko
0: fe pa wa fura wa iji to nja
1: ko
0: fe ja ise wa iji to nja
1: ko
0: fe ja le wa iji to nja
1: ko
0: fe tuwa tinu je loni ebi mi ma po mi pa
1: amen
0: asepa le mo in the name of Jesus iwo ni ko mura
1: ni
0: se gugu awon to ba wa yin a ma fun olomi ibudu agba yin ofe ni gugu eyan ni gugu eyan ni awon to ba tun wa a tun ma run anoint won specially o fun bi bori iji sugbon gugu eyan to ba wa nde to ba ni lo ke ni owo to be o ju be lo bi awon to ba lo bi awon to wa ni lelu alake ni ki ta o gona si ni wa di le ya jesa oh my god ke so pe yawo pa to wa ni touch baba da blood ati olorun ji oh my god let me die awon to fawa la awon awon ori siri si ona ni won lo ti e lo ami so oruko yin ati bi ti e ti wa sumo bi bayi e sumo bi bayi oruko yin ati bi ti e ti wa gan ati o tolorun atana ta ti se fun e so lo sote
2: emi ni nsi fun safa mo wa lati ofa garage ni osu to koja mo wa sibi
0: won ni losu to koja ninu program ta se ni
2: osu to koja yes mo ti e pe won ni because me ni big phone that is to say nigba kan se tan so igba ti mo de odo won wa ni ka ti lo ra omi ati ororo and she say it happened me most bad right so I said ni what ni mo wa complain fun mi pe ese yen a fẹ́ fi ìjàmọ́ lọ́ta mi ṣùgbọ́n ìgbà tí
0: mo ẹ̀sẹ̀ ń dẹ̀
2: bẹ́ẹ̀ because nǹkan bá rìn láti bí láti jọ́sọ̀ débi máa gbọ́kàdà padà bí.
0: ìtẹ̀ bá rìn ìdáyé níwájú ọlọ́run àti ẹ̀sẹ̀ àjọyọ̀ pé jẹ́rìí èso èmi ò ń bẹ̀ ẹ̀rí èké àjọyọ̀ ìdáyé èmi bẹ̀ ẹ̀rí èké lọ́jọ́ àti mi o.
2: ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ọ̀dọ̀ mi sí bovas tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ́n ọ̀kadà délé mi.
0: lẹ́nu bíi sí bẹ́ẹ̀ ni
2: bẹ́ẹ̀ni
0: gbọ́kadà
2: bẹ́ẹ̀ni gbọ́kadà máa máa fi ìfẹ́ǹsì yẹn tó ìgbà tí mo wá lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rì dé bovas mo ń padà bọ̀ mo rìn padà wá léde àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n sì wọ́n kàn fi lọ́wọ́ kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
0: ẹ̀mẹ́rin
2: kí ni o tó bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níwájú ọlọ́run àti ènìyàn
2: o bẹ́ẹ̀ ni màá máa fi ìfẹ́ǹsì ẹ̀yìn nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá
0: lórí ìfẹ́ kọ́ńtómi àtúrò àtàmátà àti àgbà
2: àti ẹgbẹ́ bẹ́ẹ̀ ni nínú prógráàmù tí mo gbọ́ mo pé mami gan pé nǹkan báyìí báyìí tí mo rí mi lẹ́yìn ìgbà tí mo lo omi tí wọ́n fún wa ta ṣe prayer mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí mo rí gbígbàdúrà lọ́wọ́ ni ọlọ́run ò ní lọ́wọ́ ọlọ́run àtàwọn ọlọ́run ò ní ba iṣẹ́ ẹni jẹ́
0: oṣù
2: ẹ̀ẹ́ni fọmọ ṣe sáré ẹ̀ẹ́ni fọyà ṣe
0: sáré
2: ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́
0: tó kù
2: iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́lọ́run máa ń gbé
3: lóyè
0: ni
3: ìlú
0: lóyè ní ìpàdé débí kí lè ṣàkíyèsí.
3: ẹ̀sìn lọ́wọ́ ọgbà tí mo ti dédé láàárọ̀ yìí ìtura dé sí mi ní àgọ́ ara. torí nǹkan kan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé níbàá láàárọ̀ yìí tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun gbúgbára mi
0: yóò
3: máa gbọ̀n ṣíṣíṣíṣí. ẹ̀sìn ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ́ bí lẹ́yìn omi ìràpadà tá
0: after one.
3: mo wà òkè àgọ́ ara àgọ́
0: ara. kò sábà jẹun tẹ́lẹ̀ sí aago mẹ́jọ láàárọ̀ ńlọrùn.
3: wọ́n máa gbọ̀n.
0: ẹ máa gbọ̀n.
3: ara mi ò ní lélẹ̀.
0: sọ ẹ bá mi kàn sí aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé. ara yín ò dẹ̀ tí gbọ̀n. ẹ̀dẹ̀ wọ òkè báyìí.
3: àgọ́ ara mi ní ìtura.
0: mo ní ìtura bẹ́ẹ̀ ṣe dé
3: sí. inú mi gan sẹ́ńtì yàtọ̀.
0: Nígbà àkọ́kọ́ tẹ́ débí lé mi.
3: Bẹ́ẹ̀ni.
0: Torí mi ò gba ẹ̀rí èké
3: o. Torí ní ọjọ́ àná kò rí.

0: bẹ́ẹ̀dájú ní ọjọ́ àná mo pe mọ́mì mo ní ṣé ìsín wà ní èmi friday mọ́mì ń dá mi lówùúrọ̀ ìsín wà wọ́n ní bọ́lá tìǹbù mo ní látẹ̀rúwà mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ ọlọ́run yìí pé kí n tó wọ ìbàdàn yìí ní àná ara ni ọ̀tá mi dédé wípé ọmọ tí mo wá bá gẹ́mọ̀ yìí pé ara ni níbẹ̀ lọ́wọ́ ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí mo rí i pé ìtura dé àgọ́ ara yìí ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
1: mo sọ àwọn nǹkan béèrè pé báwo ni oríṣiríṣi rẹ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe wo ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣe wo ìjìnlẹ̀ ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ òjìdí ni ẹ̀rí àwọn wòlíì agbára ọlọ́run wọ́n á gbádùn
2: ọlọ́run.
1: Olúṣọ́ ẹnìkan òṣèlú láti gbòlè.
2: Láti ilé ìfẹ́ mi, mo ní kó wà nínú àwọn ìgbè. Tò ní ọjọ́ náà, mo ń gbọ́ ọ̀yin nínú rédíò, ibẹ̀ ni mo ti ń gbọ́. Mo máa ń gbọ́ pọ̀ ṣùgbọ́n mo wá wò pé níbo ni kí n yà sí. Ṣùgbọ́n ọjọ́ náà lọ́rùn rẹ wá lẹ̀ ń bọ̀ ní ìfẹ́.
1: Ọjọ́ tí máa ń gbọ́ mi, ẹ máa wò pé òun lẹ máa yà sí.
2: Ní ìfẹ́, mo wá ní ṣé kí n wá sí ibẹ̀ nífẹ̀ẹ́ wa mọ̀ ọ̀dọ̀ yẹn ná. Ọjọ́ yẹn lọ́ọ̀ tí mo wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ó di ìjọ kẹta kẹtó lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ní ìjọ kẹta ṣùgbọ́n ọjọ́ yẹn tí mo délé mo ní ọmọ mi mo ní wọ́n ta omi òye báyìí ó ní ẹ má dà wọ́n lòun lè ní wọ́n. Oye
1: ọ̀rí nínú oye amúrọ̀bà oye lucy.
2: Mo lọ́ da mo ní mo ti gbọ́ mo sọ̀rọ̀ mo ọjọ́ kejì tí mo wá wá yẹn mo wá mu ara omi yẹn mo ní mo ti ra omi wá o mo níbẹ̀ náà mo ti ra ǹbà ó bá ń wò mí ó lẹ́yìn lẹ́mọ̀ mo ò dìjọ́ kẹta mo fi wá wá torí ìgbà yẹn mo ò kí ń lè sùn mo máa ń dìde ni tí máa fẹ́ yíra mo máa dìde ni tí máa fẹ́ ṣe nǹkan máa gbogbo ara ríro ni gbogbo ara mi yóò gbádùn rárá rárá ṣùgbọ́n bá ti mo wá rí ní ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dàpọ̀ fún mi ẹni kìlọ̀ múlẹ̀ kan náà mo wá délé ọmọ mi ní à ṣẹ̀bọ́n ní tẹ̀múlẹ̀ kan náà mo wá níbo mo ti fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà bá gbé mo náà dẹ mo wá ní ọjà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú gbà tuntun dọ́nà ló fi ń dágbé mọ́ mi mo bá mú ló mà tó máa yá ló wá rí pé gbogbo ara mi mà tó ti wálẹ̀ mo wá ń sọ fún mi mo mà ti ń yíra mo ní gbogbo tí wọn máa romi yẹn máa ti lọ ẹsẹ mi gbọ pàápàá mi ò lè ṣe báyìí pé láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárárá mo mà fi amọ́ lára mi mà ti dìde
1: mi mo mà ti ń yíra
2: mo máa ń
1: lórí omi mẹ́ta òróró
2: ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni tó mà tó wá yá mo tẹ tó wá ní ẹ̀ ń bọ̀ ń bẹ̀ yẹn ìjọ náà lọ́dà sí ẹ̀ wá èmi àti ẹ̀ wá ó yóò máa tẹ̀lé mi lọ ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ń jọ ti ẹ̀ wá wá lóye ṣe débẹ̀ yẹn báyìí lẹ fọwọ́ kàn lẹ bá sọ̀rọ̀ ẹni máa rí lẹ́yìn ẹ̀
1: tọ́mọ
2: bẹ́ẹ̀ ni ká orí ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́mì mi ó ní ó lẹ́ gbọ́n kan sí dáàdì yẹn sọ mo ní nǹkan máa dìtọ́ náà ni kò tẹ̀lé mo ní nǹkan ni máa ṣe iṣẹ́ ó bá ní ìtòsí tóbi tọ́ṣẹ́ àti ìbẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ ṣiṣẹ́ ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀ ní pé kí ni wọn ọ̀tọ́ kó ní ọkọ ṣùgbọ́n ọlọ́run ṣiṣẹ́ pé dáàdì dúró tì í wọ́n ní lọ́ọ́ ṣe nǹkan báyìí ọmọ yóò dẹ̀ ṣe é ṣùgbọ́n ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀ gbogbo nǹkan tó ń sọ pé kò fẹ́ tó kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò dí òkú mi ò wá tì mo tún ló tún bí ọmọ ọmọ náà mo tún gbẹjọ yẹn torí mà tó wá sí ilé ní ètò wa ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ̀ àwọn dájú o mo torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dájú tó mo gbọ́dọ̀ ju ọmọ ẹ wá láti wá sí dúpẹ́ lọ́dọ̀ àwọn dájú ká lè mọ orí olúwa.
1: Aleluya tó máa ṣẹlẹ̀ ní àwọn tó bá tètè dé wọn á láǹfààní àti rí mi bí wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀ wòlíì ni wọ́n kọ́ ló sọ tó bá rẹ̀ ẹ̀mí mọ́ ni ó máa tó àṣírí ogun rẹ̀ oh my god wàá rí wípé ohun tó ń pè lógun yẹn kò jẹ́ nkankan ẹ wá gbọ́ eléyìí o àárọ̀ ìmúra o gbogbo tó bá rẹ lójú o fẹ́ wà nìyí
3: lọ múra
1: ẹni tí jì ń já o ń soge nínú ìjì o mọ̀ pé ìjì fẹ́ kọ́ rẹ̀ ní ogun ìjì yẹn lónìí ẹ̀ mọ́ bá wí ìjìlá ẹ̀rọ kọ́ o akọwo lo ni egbe ti bi mefa o n fe se gba ti igila romo bi won egbe ti bi merin ogun my dear lo pani eh igigane egbe ti ma kole ko ma ra moto eyan mo bi to n ba ina jona so ti ke ti ko mo egbe dani ko si ga eyan bi omo mura gugu akọ bi patapata
2: akọ bi patapata
1: ni ni ohun to mu ke eyan se wa buru lo nko je ko bi oni ja igi buruku ni to gba akọ bi mo fe di gugu ya akọ bi mo fe di gugu awon to je igira omo ibeji mo fe di gugu awon to da duro mo fe di oh my god ma am nita we
2: kabi
1: awon fo ti akoko ni ti ma fun lati show
2: ni
1: ibo lo nbo ibudu agbara anu atamata ibudu agbara anu ni ah aro imura o
3: lo mura alishiba ni tiri bus stop to ba jona yana faja lo ti nbo bo ba ti koja bridge e to lo sona ifo lowo otun e gegegegan wa tiri bi ile epo matrix owo otun ni ile epo matrix ile kan lo la ile epo matrix at his glory of his glory all ni egege nu be lati ma pade laaro eni ha ma so wo gbabi to nbe ma fo gbabi to nbe ba a ma po lu ko jesu ni emeka emi ni mole kan eje jesu lekan ha lo ron atamata si oni san ma so tabila ma la mo ba o ile wa ni ha wo ti bo
1: mo fẹ́ bẹ̀rẹ̀ ìkẹ́ báyìí àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹni èmi yóò gbogbo ènìyàn onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálò ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí ẹni ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́yìn ìwé ìgbàlódé orí karùn-ún ó ní wàtí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní tọ́ba ka méje wá tún méje ka ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ olúwa ni òun fẹ́ ṣe jẹ́ àjálù ìjánu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lẹ́nìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró ìdá ní mo fi ṣe gbogbo èèyàn o ti fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sẹ̀dá mẹ́wàá o fẹ́ san ọ̀rẹ́ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó wá ní dọ́bà lè lo 8800 bí èdìdí fò gbogbo àwọn wọn yìí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ́rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o oya 10-24-24-77-50-50-80 UBA UBA gbọ́lẹ̀ kan sí 10-24-77-50-80 kẹta sílẹ̀ yàtọ̀ mọ́ta ṣe ló máa bá pàdé bẹ̀ ó ní yẹ àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ́ ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́ wo bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jẹ́ ṣe ìsọ́ nínú ìwé jọ́ánù orí ọ̀kẹ́kẹ́lá ni ẹ ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àábìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ bá ọba lọ wò rí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹwọ́ wo ni olùbádọ́n sọ pé mo ṣoore kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á yanu kò tó kọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọ̀rọ̀ ìrúbọ lẹ́nìí mo ní ilẹ̀kùn
3: to ba so le ma je mo so so ke didi re yen iya no ma so iya ni mo fi so
4: amen
3: wa kan number na le kan si UBA 10 2 4 34 77 77 50 80 80 oruko to ma ni be Christ Atilele Atamata se 10 2 4 24 77 77 50 80 akan number na ni yen bo se nda si ba ona si
4: amen
3: ogun re
5: kura ni ona ojo Friday ko tete de ko le ni anfani ati ori ofe nla lati gba ororo yen awon 20 to ba koko de ni my god but taki be ni pe mo tun ma na ti gbogbo awon eyan owo mi ni ma gbe le lori ti ma de so tele si aye ode kaluku ni kokan wo bi anu ba fala wo fo to le wa funra re to le wa tomo tomo taya taya a je wi pe iwo igan le ri kan niyan ati ko ti de turning point yen ni bi ti atuse ti ma bere ojo Friday yi oluwo lo nbo oluwo ni kan ni program wa ni badan oluwo to wa lona to gate egbeda gbogbo o to fe wa lati Eko iwo to fe wa lati Odo state iwo to fe wa lati Ekiti state Friday le ma ni agbara o peju bi o wa go be joni ko ti de my god a bere program la go mesan titi ago meji a o ti ma mu lo sibi simi futi ojo Friday yi a de ni agbara ju ojo Sunday akanse anointi service na wa ni oluwa ati gbogbo eka wa eyin te wa ni Sango Ota ateyin te wa ni Abekuta ateyin te wa ni Sagam mo so fun pe mo ni ose to nbo mo nbo ojo Monday ma wa ni Alishiba area ni tiri bus stop iyen ni Sango ni o Sango Ota Sango Ota oko to ba ti le gbe lati yana paja mi de mo bi to ba ti gbe boya ti agege ni tabi abule egba sa so wi pe oko to ba nlo si ifo lo fe wo oko to ba nlo si ifo yen a ti gbe koja ori bridge ma wo owo otu e ko to de ile epo matrix yen wa ti duro tori wi pe ile kan lo la ma ile epo matrix ati his glory hall ibi to nbo gan ni his glory hall yen lati ma pade o ma ni agbara pelu adua mo ti se adin fun gbe yan pe mo ku akanse abela kan wa fun gbogbo eniyan pelu ohun te pe ni mo pe eni kan ni bo ni mo pe se je lo ka iwe ifi won orikeje fura re o iwe ifi won orikeje to ba wa raye lo kese kese ko ka lo sale wa mo pe didi ati asirika wa nbe ma so fo nigba ti bade iyan lose to nbo Alishiba ni tiri bus stop ibe gangan lo nbo won ko ifo lati yana paja ni ko je si tiri bus stop o ma ni agbara ju eyin ta ba de nbo lati ifo oko to ba ti gbe yin eni ko ja yin si bi IBTC Stanbic Bank to ba ti so en waju e kan si waju bi leketa opposite leketa yen wa ti his glory hall nibe o ma ni agbara ni ojo Monday ago mejo lawe eyan ti ma bere adua to fi ma di ago mejila gbogbo awon to ba wa mo ti promise ni ojo Monday to koja pe ma se cancel fun gbogbo awon eyan awon 20 akoko to ba si wa ni ma fun ni ororo yen mo ti se ade o yen a de ti joko ipade agogo ni ye ko de ni tase lagbo oba to la ya to yen lojo Monday ojo Tuesday the 17 ni Abekuta ni Lishabi o to wa ni egbe leja yes ma iyen ni lafe wa ni Abekuta bakan na ni ago mejo lawo yen ti ma de ago mesan te ladua ti won bere a de pa ti ago mejila mo ti so fun awon na pe kan ma jonje lepo wa kan ma ti eje wa ta fi ma pari ise yen ide gbodo ja awon yen gbodo dominera ni by fire by force e wa gbo to ba di ojo Wednesday o ma wa ni agba ni onijoku community o London Sabo Bridge ijoku community o to wa ni London Sabo Bridge iyen ni Sagam ni o gbogbo awon to wa lati Ikorodu awon eyan wa lati Mowe Bafo koda awon eyan gan wa lati Keja oh my god won wa sibe mo de ti so fun pe mo mu ida ti won na bo ele ton pe ni mo pe yen mo de mu akanse kandu bo mo de ni ko ni kaluku ma je wa tori ide godo ja ni o ti dandan amon ni ola Friday yi o oluwo lona to gate egbeda la nbo o oluwo lona to gate egbeda ni Ibadan ha iwo na godo bo that's why the first 20 to ba wa awon na ma ni anfani si ororo yen ni ojo Friday to se ola then abela yen na akanse abela ni oh un la fi ma gbegbe se oni kaluku ade gba imo pe yen a godo dominera ogo godo bori wa mura oluwo to wa lona to gate egbeda to ba ti wo ko lati iwo road tansi to ba ti wo ni ko je si oluwo junction lati oluwo junction tan je si gangan goke soke legbe pharmacy yen oni ko kada ma gbe ebo lati amata si iwo road si oluwo junction si atamata si amo wo to ba nbo lati ona ikire o nbo lati ona gbogodo omu o nbo lati ona egbeda oluwo junction ni ko ti bole bo ba ti bole won na sibi pharmacy yen bo ke soke ko ni atamata se lo lo o ma ni agbara ju ogun gbodo se ide gbodo ja in the name of Jesus mo ma no itie bi mo se so ma gbe owo le lori ma si ta owo le lori ah agogo anu ati ayo lo gbodo kun akun o sile ni toto o ri pe ire atanu ma tele eleyin yen bi olorun se bete mi nbe ah o wa fe ba mi soro number yi ni ko pe si abo fe ki juwi ona fun e 070 35 23 1417 bole kan si 070 35 23 1417 o fe ki juwi ona fun e number to ape si ni 070 35 23 1417 won to fe gba ka number yen le kan si o lele yi o UBA ni o UBA 10 24 77 77 5080 what that are you be 10 24 77 5080 you be 10 24 77 50 80 Christ atile atamata siruba nibe ogo ni bori re wa jogun iya ni pe ku Jesu loluwa

0: ọ̀rọ̀ yín di éje olúgbọ́n ṣòro wọ́n kìdí àrẹ̀sà ṣòro wọ́n kìdí akìdí kìdí ẹ̀mọ̀ kìdí ni ọwọ́ ọ̀tá ò ní mú yín
1: ìjọ aláfẹ́ bá wọn tó bá lè jó
0: bó bá kọ̀la àtúnkọ̀la ni ọlá yìí tán ọ̀rọ̀ yín di ẹjọ́ lónìí.

ọ̀rọ̀ yín di ẹ̀sán lónìí ẹ̀ ní jẹ gbèsè tẹ bá sì jẹ gbèsè ẹ̀yin náà lẹ ṣe kí ni ẹ̀yin náà lẹ san orí olórí ò ní gbà ṣe yín ṣe ẹ ká lẹ́wọ̀ ẹ kú àtàárọ̀. Oku ewure ti fohun bi eyan e mo gbo

ọdún 2026 ní ṣe bẹ́ẹ̀ ti ń lọ yìí ṣó ti bẹ̀rẹ̀ sí ní access ó ti ń access inú ọdún yìí wípé bó ni àwọn bó ló ti bẹ̀rẹ̀ ń bó ló ti dé ń bó ló ń lọ assessment wo ló ti ṣe ìyún ló mú mi rántí 2026 yìí nítorí lọ́dún 2016 ni mo darapọ̀ mọ́ rédíò ní ṣiṣẹ́ ẹ pé ṣe rédíò pé èèyàn gbóhùn sáfẹ́fẹ́ ọdún 2016 tó túmọ̀ sí pé nígbà tí ó bá fi december ọdún 2026 yìí ni ó pé ọdún mẹ́wàá gérégé ten years

bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lónìí. Ìkànnì 32 FM 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́. Wáyídì Ṣọ́lá ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ńtà ló kọ́ mi. Ebenezer Obe. Orí mi leléyìí látọwọ́ Ebenezer Obe. A gbádùn orin yẹn síwájú díẹ̀. Ẹ ti mọ̀ pé àlè ṣe aláìfòrí ńlẹ̀ ká gbádùn ẹ̀ dáadáa dọ́ba. Bàbá tẹ̀síwájú ní ìsìn. Àwa àgbẹ̀ King Sunny Ade Aṣebẹ́ àgbẹ̀ wọ̀. Ẹlẹ́bẹ̀ wọn ẹ má gbé kú ń bẹ̀. Ó kù ní kù.

bẹ́ẹ̀ ni e ṣe tó ń gbé òṣì gẹ̀gẹ̀. irọ́ èmi ò lè lo washing machine o. Bàbá kí n wá bàjẹ́. Látìgbà tí mo ti wà ní kékeré ọwọ́ ni mo máa fi ń fọ aṣọ. Máa ma lo washing machine. Ó jẹ́ lo washing machine. Bí washing machine yẹn ṣé yóò fọṣọ rẹ àbí ò ní fọ? Yóò fọ àbí? Ṣé yóò mọ àbí kò ní mọ? Yóò mọ. Ṣé yóò fast àbí kò ní fast? Yóò fast. Kí wá ló dé tó fẹ́ jókòó sídi aṣọ tó kó báfù bíi mẹ́rin síwájú? Tọ́wọ́ a mọ̀ fọwọ́ gbó látàárọ̀ tílẹ̀ nígbà tó o lè lo washing machine. Láti fi save time rẹ láti wá kọjú sáwọn nǹkan míì tó mátà láàrin ìṣẹ́jú bíi mélòó kan. Ó rárá o, àfodó inú yán o, àbí yán inú odó o, kí n mọ gun kí n mọ làágùn bọ̀lọ̀. Ìyún gan ni mo fẹ́ o. Tó bá jẹ́ wípé o lè jẹ iyán míì tí wọ́n lè process tó jẹ́ pé yóò sì fẹ́lẹ́ náà bó ṣe yẹ ó fẹ́lẹ́. Yóò dùn bó ṣe yẹ ó dùn. Yóò save time rẹ tó lè láǹfààní àfi lọ fi ṣe nǹkan míì. Wá kí ni ń bẹ nínú odó yẹn gan náà? Ṣé wọ́n kó yin sínú? Ṣé oyin ń bẹ nínú odó yẹn ni àbí ìlágùn tí mo ń ṣẹ́ tí mo ń bọ́lẹ̀ gangan lọ fẹ́ jẹ múnjẹ ni àbọ̀ fẹ́ jẹ oúnjẹ o fẹ́ jẹ iyán. Tí nǹkan kí nǹkan tó bá ti wà tó ti wà láti fi rọ iṣẹ́ tó ń ṣe lọ́rùn láti fi jẹ́ kí ó easy fún ọ láti fi save time àti energy rẹ kó lè fi ṣe àwọn nǹkan míì tó wà productive. Kí ló dé tó ń glorify poverty náà? Kí ló dé tó ń glorify ohun tí kò tọ́? Mi ò sọ̀rọ̀ wípé bóyá ó wù ọ́ kó ṣe exercise àbí ó kàn wù ọ́ pé mo ní time yẹn mo fẹ́ ó kàn wù mí gẹ́gẹ́ pé jẹ́ kí n gúnyàn yìí lódó ọ̀tọ̀ nìyẹn ó yàtọ̀ sí pé kó wá rí wípé ẹni tí ò bá ti jẹyàn odó ó ń tọ̀hún kì í kò ṣe dáadáa rárá. Àbí níbi táyé dédú ò tó jẹ́ pé tó bá dáta tó dá sínú blender láàrin press button kan báyìí gbogbo ẹ ti ó ti kúnná ó ti ṣe dáadáa ṣùgbọ́n wọ́n tiẹ̀ ó sì ní dúró ní dúró pé irọ́ ẹ máa lọ fi ọwọ́ lọ ta yẹn ni o. Ó láwọn exception kan níbẹ̀ tó jẹ́ pé ó kàn ń crave ẹ̀ ni o. Kì í ṣe pé nítorí pé o ní agenda kan against ata tí wọ́n bá fi blender lọ. Ṣùgbọ́n tó bá kàn ń crave ẹ̀rú èmi bí eléyìí báyìí ìgbà mi a máa ṣe mi mo máa ń crave pé ìfẹ́ sí ọbẹ̀ yìí nínú kí ni wọ́n pè náà àwọn aluminium pot yẹn mo lè sọ pé inú kòkó mo ti fẹ́ ṣe ọbẹ̀ yìí lónìí tí sì ṣe bẹ̀ kòkó dáadáa pé mo kàn crave ẹ̀ ni ó kàn wù mí kí n ní nostalgic feeling yẹn. Ni pe àwọn ìgbà mọ tí irú àwọn nǹkan yẹn tó kàn wù mí. Kì í ṣe wípé gbogbo ẹni tí ò bá ti dáná nínú tó bá jẹ́ pé inú aluminium pot ní ti dáná mo wá ní agenda against wọn pé àwọn eléyìí rárá. Kí ló dé tó ń glorify poverty? Kí ló dé tó ń glorify stress? Kí ló dé tó fẹ́ lo gbogbo àsìkò rẹ lórí nǹkan tí ò lẹ́sẹ̀ lẹ̀? Blender yóò save time rẹ yóò save energy rẹ yóò tún lọ kúnná gan ju eléyìí tó lérò lọ. Ìwà lóde má para rẹ má jẹ́ kí fúnpá rẹ ó ga save time save energy. Ohun tí mo dìídì wá sọ lálẹ́ ni pé gbogbo nǹkan kí nǹkan tó bá ti máa mú kí ìfúnpá rẹ ó ga kẹ́mi rẹ ó ga sókè kó o má nífọ̀kànbalẹ̀ yọ kúrò ayé ìkéré gan ayé kan péré làwa o.

tó bá ti ní àǹfààní láti ra comfort tá àǹfààní yẹn bá wà fún ẹ láti lo nǹkan tó máa wà comfortable fún ẹ rà á lo olórin kan kọ nígbà kan báyé bá ń yí ká máa báyé yí nígbà bá ń yí ká máa bàgbà yí ẹni tí ọba bàgbà yí olúwa rẹ̀ á bàgbà lọ báyé bá ń yí báyé yí o láwọn ọ̀nà tó da àwọn ayé kan bẹ́ẹ̀ bá ti ń yí mọ́ bá wọn yí lọ bẹ́ o àwọn tó bá pé yóò ràn lé ayé rẹ̀ lọ́wọ́ kò sì ní pa ọ́ lára kò ní pa lára fún health rẹ̀ kò ní pa lára fún mental health physical gbogbo health pátá kò ní pa lára fún ó sì jẹ́ ọmọ olúàbí là bá ń díẹ̀ kò sí pé bóyá ẹni bá ń díẹ̀ lónà àwọn.

0: ẹyin Jésù logo.
1: Ogo.
0: Mo kí Ọlọ́run àwọn ọmọ ogun.
1: I worship the Lord of hosts.
0: Ọba lórí ayé.
1: King over the whole earth.
0: Mo kí kìnìún ẹ̀yà Júdà.
1: I worship the land of the tribe of Judah.
0: Ọlọ́run gbogbo ìpẹ̀kun
1: àwọn. God of the whole universe.
0: Ẹni tí gbogbo ayé wà lọ́wọ́.
1: The one to whom the whole world belongs.
0: Alágbogbo àjílù.
1: The one that gives all life.
0: Olódùmọ̀rẹ̀.
1: The King of kings.
0: Ẹni tí kòkòrò ayé wà lọ́wọ́.
1: The one that owns the key of life.
0: Kò ṣe pa kò ṣe nà ló.
1: Hallelujah.
0: Kò ṣe mú pẹ́npẹ́n lódúró.
1: Ẹ̀mí mímọ́.
0: Sáfẹ́ àkìkì tá ò lè
1: fi sọ.
0: Gbogbo ìgbà ló ń sore. Àwa mọ̀ rí di ore.
1: Sáàlì
0: kàtàn.
1: Lójoojúmọ́.
0: Òun ló jẹ́ kí n wá sí ọ̀dọ̀ rẹ̀.
1: Kí
0: n ṣàlàyé wípé.
1: Ó
0: ti Ọlọ́run ò lè ṣe.
1: Kò
0: sí lórí ilẹ̀
1: Adamu. Ohun
0: gbogbo ló lè ṣe. Ọlọ́run ayérayé.
1: Orin
0: yẹn pariwo pé. Ohun gbogbo ló lè ṣe.

0: kọ́mi ní taiwo ayọ̀dẹ́bí láti ògbó mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé first time tí màá mọ bàbá ní torí mo bí ọmọ mẹ́rin àwọn ọmọ méjì wọ́n ti jáde yunifásitì tán ṣùgbọ́n ti sáà ṣùgbọ́n gbogbo mo ti tọ́jú wọn mo ń ṣe pẹ̀lú ìnira ni torí pé kò ní sówó kankan lọ́ọ̀mí ṣùgbọ́n gbọ́ mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí ọlọ́run sọ lárúgbó wòlé o tí mo ti bẹ̀rẹ̀ sí gbọ́ bàbá yìí ó wá dàbí ẹni pé àwọn gan ni solution nu lé mi so gbogbo nǹkan tí mo ń ṣe ọkàn jẹ́ ìyàlẹ́nu tó bá ti gbọ́ ròyìn tí máa ti gbọ́ program yẹn láàárọ̀ tí wọ́n bá ti ní ọya ẹ̀ka sáàmù kan ẹ̀ka kankan máa ka sáàmù yẹn ẹ lọ fi bọ́ ojú máa lọ́ máa fi bọ́ ojú àwọn ọmọ mi àti ìyàwó pé tọ̀ bàbá ti ní kàkà sáàmù o nígbà wáyà tí gbogbo ẹ̀ iṣẹ́ tí mi ò mọ́ pẹ́ wá sàmà gbé fún mi wọ́n á ní tọ̀ èmi tí mi ta lẹ̀ wọ́n ní máa ilẹ̀ wọ́n ń gbé fún mi pé máa ta ilé mo wá rí owó yẹn mo lè ti kọ́lé kan ilé ẹ̀ ti lọ bí 12 years láti kó débẹ̀ ṣùgbọ́n àti ìparí ẹ̀ tó mi ò mọ bí tí mo ti rí owó ra páànù tó mo wá ń sanwó tí wọ́n owó program tó bá ní ká lọ san mo wá ń san oṣooṣù wọn ni wọ́n máa san èmi wá ń san tẹ̀mí lójoojúmọ́ lójoojúmọ́ lẹ̀ mí
1: san ọ̀rẹ́ orí rédíò lójúmọ́ lẹ̀ ń san
0: lójoojúmọ́ ni mò ń san o ojoojúmọ́ ni mò ń san tẹ̀mí yòótọ́ nǹkan tó bá ti ní ká ṣe màá tún ṣe torí pé ó jẹ́ ìyàlẹ́nu fún mi pé ipò tí mo wà èmi náà wá bẹ̀ sí fún àwọn ọmọ mi lówó mo wá ń wò mí pé mo ti rí owó.
1: náwó ọ̀tún òkè lẹ́yìn ìpàdé ọ̀nà tó mọ gbàrí owó yóò yà ọ́ lẹ́nu kígbe owó máa bọ̀
2: owó máa bọ̀
3: nípasẹ̀ wo ní sàmójọba bá orí òkè ògbó tẹ̀símọ́ ìyẹ́lẹ́yìí tún máa ṣàràdé.
4: láàrin wákàtí mẹ́rìnlélógún ẹ̀mí ọlọ́run ṣe kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ògbó àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ fásitì àti fẹ́rẹ̀ 18 september nípasẹ̀ ìdè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọ̀fẹ́ sàmú adébáyé ojú àtúwárìtì lọ dí máa ń wù ọlọ́wà oníṣẹ́ ìyanu jésù ó fẹ́ wọ ọgbẹ́ àdàbí sùn lára rẹ ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú ọ̀rọ̀ rẹ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sí ẹrù wíwọ́ káyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ past

0: wá sí báyìí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti kàn fún 17 years ní ilé bò ó. Ilé yẹn kàn wà ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ́ọ̀dù tó tún wá wà lẹ́yìn mi tún lóò fẹ́ pa tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ pòun máa dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúrà tí.
1: Lona. Eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ̀sìn wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí n jẹ́ ra. Ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni sir.
1: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni oló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ wọ, ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbà ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kú olórí òkè yìí.
2: Àṣìlè mi máa
1: ń. Let double grace work for you.
2: Bẹ́ẹ̀ o yọ fẹ́ ṣe kó méjì ṣe
1: tán. O tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì.
4: Ó ti jẹ́ jìjì ọlọ́run.

ojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè òkú àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìpè pẹ̀lú ìfàmì òróró the prophet Sam Adebayo ojú authority Lord in my room Olúwa ojú ọgbẹ́ mi sọ̀lá pórí eré yóò ìwọ náà wà kébí oníṣẹ́ ìyanu Jésù ó fẹ́ wú ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mi ni pẹ̀lú ọrọ̀ rẹ̀ máa gbẹ́ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ sọ ẹrù wíwọ́ táyé gbé lé àwọn ọkùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù ọjọ́ Thursday 17 September